0: dúró lọ́jọ́ ogun ló yá lọ pàdé lẹ́ni o. Olùràn tó ní kan tó ń wá lọ́wọ́ ló fi ó ràn ẹ́ lọ́wọ́. Ẹnìkan máa ràn ọmọ rẹ dé. Owó rẹ tó wá ẹnìkan máa ràn ẹ́ lọ́wọ́ láti bọ̀. Ibikíbi tí àtọlẹ̀ sí ẹnìkan máa ràn ẹ́ lọ́wọ́ ṣàwárí ẹ̀ jáde. Ọwọ́ Ọlọ́run yóò mú ìwà tó níbi tó wá gágá yìí. Ọmọ rẹ bá rí ìrànlọ́wọ́ ìgbà tán, oúnjẹ ọmọ ò ní há ọ lọ́fọ̀. Ìrànlọ́wọ́ ìbá wọlé wẹ́rẹ́ ọyẹ́ sọ òní da láàrẹ̀. Ìrànlọ́wọ́ Ọlọ́run bá yọ sọ rẹ òní di àrùkiri. Ìrànlọ́wọ́ amúnikòkò lórúkọ Jésù yóò yọ sí. Orin wẹ́rẹ́ ló bẹ̀ tọmọ rẹ̀ ẹ máa kọ́ lágbo orí. Ayé òní pàkúnlẹ̀ yẹn. Jésù Olúwa ẹnjíníà gbé wá gbára à ń lọ ṣọ́ọ̀ṣì.
1: Pé bàbá yìí pé kọ̀ǹpam ni o. Ẹ má fi ṣeré o. Àti mo dé orí òkè lọmọ mi dèrò London. Oore tọ́lọ́run tún ṣe fún mi lẹ́yìn ìgbà tó dé
2: mọ́.
1: Ó pè mí
3: Monday ọ̀sẹ̀ yẹn pé òun ti wà lọ́sítítù.
1: Mo ṣàwà ń bẹ̀ òun rọbí tí. Ó láwọn òyìnbó yẹn sọ fún operation làwọn good
3: fún bíbá yìí o.
1: Nígbà tó dé lọ mo fún láǹpẹ̀ lóróró. Sọ ti wá sí wọn tíátà operation yẹn. Wọ́n ti kó ni fẹ́ lò fún. Ankẹ́fù bàbá tí mo fún ẹ ń kọ́. Ó wà ní pọ́ọ̀sì mu. Bó ṣe ń ká ṣì fi sínú nìyẹn. Ní ìjẹ́rìsí àgbà ìfákẹ́yẹ ọmọ ẹ̀. Ó bímọ fúnra rẹ̀.
0: Olólóyò.
2: Òdìdé òdìdé pariwo gọ́gọ́gọ́.
0: Ògógógó. Láìṣọpọ̀n.
2: Láìṣọpẹ́ṣọ̀n.
1: Láìṣọpẹ́ṣọ̀n.
2: Láì kí ni eléyìí.
1: Àwọn béèrè pé ta ni bàbá yìí wà nínú ankáṣífù yìí lọ. Olóhùn wa ó lẹ̀ fún Nàìjíríà o. Ọmọ bàbá
0: yìí.
1: Ibi ó ti rí agbára rẹ̀ àwọn fẹ́. Ní ọ́fíìsà yìí. Tó ń bímọ bí ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́lẹ́ẹ̀kẹta. Tó máa dá bímọ fúnra rẹ̀ nínú
0: yìí.
1: Ní ọ́fíìsì. Mo wá jẹ́rìí pé báàmù ni o.
0: Ẹrẹ́
1: o. Irọ́ mi ò lórí. Orí mi ló ti bẹ̀.
2: Kí tẹ́ wà níta àti inú. Hallelujah sí Ọlọ́run nígbà mẹ́ta. Ó yá.
0: Màmá àárọ̀ ìlàtà bí bá jẹ́ pin nínú ọlẹ́ ní bẹ́ẹ̀ ni àwọn pọ́tọ̀ yóò máa pin branch bọ́dá lẹ́mọ tó wà ní sango faith sọ́dà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo èyí débẹ̀ wá jẹun ọmọ o èyí tájọ gbàdúrà tó ní gbogbo ọlá máa dá ọ ọrẹ yìí ni ọrẹ ìsinmi á dá lórí ìyá àti bàbá pásọpọ̀ olúwa jẹ́ ìníṣí lórí ọmọ mi òfìyẹ tó kéré kò dẹ̀ sí yẹ. Olùfẹ́ fi tẹ́ jẹ o. Wà á ní ìsinmi lórí ọmọ rẹ o. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Hello, hello, prophet 090 Kẹ̀rọ 571110. Ojú ètò yìí, account details yìí 30344 74. Lẹ́ẹ̀kan sí 30344 74. Fakẹ́yẹ Emmanuel gbé jáde first bank.
0: Ọmọ o, a ò ní máa jẹ mọ́.
5: Ẹ̀fílẹ̀ ẹ máa rò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
6: The time is 6 AM Radio 89.3 FM your preferred host here.
7: Láti ìmọ̀ ni kọ̀ǹga àgbọ̀n gérégé lago mẹ́fà ìdájú lù.

ilé fún fọpúlù west blasting house ní aláfẹ́ ní olúyọ estate ibadan ọjọ́ state nigeria ẹ̀lú ẹ̀lú 0661650 tàbí 0835-0394 west radio 89.3 fm ọjọ́ ń gbọ́ ohun tẹ́ fẹ́ ojúlówà.

0: Ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Bàbá wa tí bẹ lọ́rùn, ìwọ ni a fi ọpẹ́ ìyàn láti ògo fún, torí pé o fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ́, síbẹ̀ o panumọ́, o dákẹ́ láti máa bá wa sọ̀rọ̀. Ọlọ́run gbọ́pẹ́ wa. Jésù lòun ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Ọlọ́run gbọ́pẹ́ kí o gba ìwà. Yẹ̀lú ni Ọlọ́run lágbára bí a ó ṣe máa sọ̀rọ̀ náà jẹ́ láti ẹnu rẹ̀ wá. Gbogbo etí tí ó máa gbọ́ bàbá sí wọn yẹ kò làwọn lóye. Yẹ kó gbà ó gbọ́. Yẹ kó gbọ́ sí àṣẹ rẹ. A ó máa yìn ọ́. Jésù Olúwa wa. Amen. Kí ni àkòrí ọ̀rọ̀ ti òní? Ó wà nínú ìwé wòlíì Aesaya. Orí 5:50. Ẹsẹ̀ kẹfà sí ìkẹsàn. Kí ló wí?
2: Ẹwọ́ Olúwa nígbà tí ẹ lè rí.
1: Ẹwọ́ Olúwa nígbà tí ẹ lè rí yìí.
3: Ẹ pè é nígbà tí ó wà nítòsí.
1: Ẹ pè é nígbà tó sì wà nítòsí.
2: Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀.
1: Gbogbo ẹ̀yin èèyàn burúkú, mo ní kí ẹ kọ ọ̀nà yín sílẹ̀.
2: Kí ẹlẹ́sẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀.
1: Gbogbo ẹlẹ́sẹ̀ kọ ìrònú rẹ̀ sílẹ̀.
2: Sì jẹ́ kí ó yípadà sí Olúwa.
1: Yípadà sí Olúwa.
2: Òun ó sì sàánú fún un.
1: Ọlọ́run yóò sàánú.
2: Àti sí Ọlọ́run wa. Yóò sì fi jì í
1: lọ́pọ̀lọpọ̀. Yóò fi jì í lọ́pọ̀lọpọ̀.
2: Nítorí èrò mi kì í ṣe èrò yín. Bẹ́ẹ̀ ni ọ̀nà mi kì í ṣe ọ̀nà
1: yín. Nítorí èrò mi kì í ṣe èrò yín o.
2: Ni Olúwa wí.
1: Ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín Olúwa wí.
2: Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ.
1: Bí ọ̀run ti ga ju ayé lọ.
2: Bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ.
1: Bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ.
3: Àti èrò mi.
1: Àti èrò mi.
2: Ju èrò yín
1: lọ. Yèrè lọ. Ògoni fọ́nà lókè ọ̀run. Gbogbo ẹ̀yẹ olùgbé ayé. Àtọ́ba àti ìjòyè. Àkọ́kọ́ tó. Òpogbogbo kù sí dẹ̀dẹ̀. Àkókò tó láti fi òpin sí gọ̀ǹgọ̀ǹgọ̀ ẹ̀dá láyé. Ṣùgbọ́n ṣáájú àkókò náà, Olúwa tún kí pẹ̀lú ẹ̀kan sí pé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí yìí. Ẹgbẹ́ lónìí tí ó ń gbóhùn ọ̀rọ̀ náà yìí, ó ìlérí lénìí bóyá lọ́la bóyá ò ní rí mú. Jésù wí pé nígbà díẹ̀ sí ẹ ó wá mi ò mọ̀ ní rí mi mọ́. Ibẹ̀ ni Olúwa tún ké ní àkókò ìpẹ́ káké sí gbogbo ayé. Gbogbo ìwà tí àwọn èèyàn ń wù, gbogbo ìṣe wọn ló mọ̀ ní ti ń bí Ọlọ́run àlàyé nínú lójoojúmọ́. Níjọ́ kìíní àná, nígbà kọ́ lé èèyàn sáyé, èèyàn kùnà níwájú Ọlọ́run ọ̀gá ògo. Gbogbo ọ̀nà ló wá láti rà wọ́n padà. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, wọ́n ní ẹrú ẹ tí ẹ̀yin bá gbọ́ sí ẹ̀yin ẹ̀yin ṣe. Àwọn èèyàn gbà láti tẹ̀lé sàtálì lẹ́yìn. Wọ́n dẹrú ìbànújẹ́. Wọ́n dẹrú òsì. Wọ́n dẹrú ìparun. Gbogbo ọ̀nà ni Ọlọ́run gbà láti ṣe àtúntò ayé wọn. Síbẹ̀, olúkúkú ti fẹ́ inú ara ẹ̀. Bọ́tù àná ẹ̀ ti kọ́ ṣe ọmọ tó ń bẹ nísinsìnyí. Nàìjíríà gbọ́ àgbọ́yé láàárọ̀ yìí. Bó ti wà ní ẹ̀sìn kan sínú Ọlọ́run bàjẹ́ tó ń dẹ̀yìn sí ayé, ó mọ̀ tó bẹ̀ sí bẹ́ẹ̀ lónìí. Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́ba níjòyè gbogbo èèyàn. Nígbà bẹ́ẹ̀ ni Nàìjíríà gbọ́ àgbọ́yé. Olúwa rán wa sí, ó rán wa sí ara wa tá ń gbé Nàìjíríà. Ṣé bó ti wà ní ẹ̀sìn kan sínú láwa yìí? Gbogbo èèyàn láyé ló mọ̀ pé orílẹ̀-èdè tí sọ̀ fún wa àti fún oyin ni Nàìjíríà jẹ́. Orílẹ̀-èdè tó ti mọ Ọlọ́run Nàìjíríà jẹ́. Kí ló wá dé? Kí ló wá mú wa nísinsìnyí? Tá a wá jẹ́ olùfẹ́ ti ara wa nìkan. Dáfídì kẹ́pẹ́ Ọlọ́run. Ó ní Ọlọ́run ó tún àkókò fún láti ṣẹ́. Tó pé àwọn èèyàn wọ́n ti sọ òfin ẹ̀ di òfo. Nàìjíríà á ti sọ òfin Ọlọ́run di òfo. Ṣùgbọ́n síbẹ̀, aláàánú ni ó tún wá ń ké sí aláàárọ̀ yìí pé ẹ wá òun Olúwa ń gbà tí ẹ sì lè rí òun yìí o. Nígbà tí ẹ sì lè rí ẹ pé nígbà tó wà tòsí. Kò tí ìjìnà rẹ̀ sí wa. Wọ́n sì wu Ọlọ́run alẹ̀ tó bá yí padà tó bá ń padà láti dárí ẹ̀sìn àti ìṣe rẹ̀ jì ọ́. Torí aláàánú ni. Torí ìdí abájọ tí Ọlọ́run san Jésù àti ayé nìyẹn láti gba ẹlẹ́ṣẹ̀ là. Ó dẹ̀ ṣe ayé parí ẹ̀. Kí ló fẹ́ wí? Kí ló fẹ́ kọ́ Ọlọ́run wọ́n ṣe tọ́lọ́run ò ṣe? Ṣé wọn la fẹ́ fi rúbọ ni? Àfi ta ni? Ṣùgbọ́n Jésù gbà láti fẹ́ rúbọ nítorí ẹ̀sẹ̀ tèmi ṣe, nítorí ẹ̀sẹ̀ ayé. Nàìjíríà Nigeria se awon duro de ibinu Jesu Christi Olorun binu si awon tegba ni sugbon Jesu bi Olorun pe se eja ra han pada o fe erubo se erubo Jesu se ko e ko se nu aye temi ti e se ko se ko se nu aye Nigeria se yi ka ti ayipo ah eje ki ye wa si bi eyan o ba si e fe ru e lo ma se ko mu Olorun du ko mu ayo Olorun ku rara o je ibanje fun Jesu ko ba mo ko mo wa saye lati wa je irupo fun awon elesun sugbon se be to pe alaanu ni o ni eno saanu o fe to ba gba lati gba anu bo lo ti wa ke gba pe e wo Oluwa nigba te le ri yi e pe nigba to wa to si nigba ti ojo ibi ko ti de gbogbo ile to se Nigeria afo fara wa ni ki lo de tangba ni won Nigeria ah se po ti a pe ni eyo kan bo se ma rire ile tuka ona tuka egbe tuka ilu tuka se a wa je won Nigeria nibi ti o ba ti si sokan Olorun yi gbe be je ko yo daada ato ni gbagbo o ato ni mole o gbogbo eyan patapata gba awon alatako olote na npe ni alatako e do ba ti ta ko mi ke je olote ni won ni le ji gbe Olorun olote ma ngbe ile to ni ri anu Olorun ibe ni olote ma ngbe eyin ara mi gbogbo eyin olugbo mi ni akoko yi iru ipo wo la wa kini oko ro si aya kini aya yo ro si oko se ko to lo ni ka wa la wa yi o du me pupo pe afoju di Olorun afoju di Olorun a ko lati ko ofe ati ase re mo se wa ro pe o to da lo ma gbeyin e awon to do ma ti ko pe awon won se be ina la fi jo won da ta lo mu Olorun won jo won ku ere ko so e gbo mi ni agbo ile aro yi o si daada wo Oluwa nigba to pe Jesu kisi wonu aye e o ni nke to ba to be mi ko ni tanu bo ti ko ri iyen lo ni a mo to se lola a le popin si anu lati ola lo halo popin si anu ko du o to pari to pe iwo ko lo je anu Jesu lo je anu o si wa se aye lati si anu gbogbo aye pata nitori ti Olorun fe araye to be ke o ran Jesu mi bi be ko saye be ke to ba gba ko baba segbe ṣugbọn ko le ri iye ni peku Jesu de wa se aye o se se ni ase pe patapata gba ọrẹ ẹsìn ẹwà sọ́dásà ẹwà sọ tó lóhùn pàtàkì ta lòún sì gan ṣé igi tó ń tẹríba àbẹ́rẹ́ tó gbé kalẹ̀ tó foríba lẹ̀ fún sóò ní Ọlọ́run èwọ́ kò gbọ́dọ̀ o tó lọ pé àkú gbọ́dọ̀ ṣe òun là ń ṣe nípo ni ìbẹ̀rù Ọlọ́run wà wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n a ò mọ̀ bẹ̀rù Ọlọ́run a dẹ̀ gbogbo tí Ọlọ́run àlàyé dá da ewo lo parun be afeyan na lo baje se nko lo baje ni seja lo baje ni abeye sugbo awe eyan ti olodun da ni awuran ara re a mu lo olodun baje lojojumo sibe a o ronu a o se gbe yewo olodun so ogun alagbeta alawo pa sawo pa ologun oni sogbo ni elomin oniru egbe lo wa se oro pe amuno Olorun du si o se to gbo ni owo lowo bibeli o ni eyin Olorun e ma wu ke ma ko ri re ku to gbo o si bo wa ta yin ona owo lo gbadun lowo bo lo se rin o gbo ri elomi koja o ja yin kule o wa deni giga ilu e wa ndun ayo ni ko mo ba di ba nje lola Oluwa npe loni o ẹyí padà ẹ̀yin ọmọ ènìyàn ẹyí padà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ fọ òfin àti àṣẹ rẹ mọ́ ki ojo ibilo lo ko to de nigba ti olorun o ni gbebe mo eh lo ni o si gbebe nitori Jesus Christ de so pe to ba wa Mary ni o si ni tanu o si de ni tanu bo ti gbo yi o to ba le yi pada lo ni ko gba Jesus ni oluwa ti oluwa la ore esin ko ore esin ko gbogbo iko kiko to ba le wa lu esin to lo wa to ba je ti Jesu ero lo pa oju saju eyan ko si lodo olorun oba je apostle oba je woli o ko to le je oba je gbogbo ko to le je lu esin to wa iwo lo leyin musulumi wo lori awon ti sese ati be be lo wa alawo pa he wo na wa yo to ye gbogbo agbara iwo lori ki lo je be shara baba baba o mo san pe ni agbara agbara kini agbara okuku ni waju olorun mo ni aye ah e ba de aloni o n gbogbo fe ko gbo agboye ati agboye yi pada loni to si daada yi yi pada loni gbogbo eyin olose e ja oko nbe gbogbo eyin adatako e ja oko nbe bibeli o ni to ba yo ka ma ba yo ni ka ma ba dupe ni ba ba gbe nikan soke ah gbeyanju eh lati bo so pelu e ko gbogbo ma le da gbogbo ile wa da oni bi pe ba baje kini olodo yo se gbogbo ibura ijo kini ana ibolo wa emi lagbaja gbeja emi o se bayi wo se bayi wo se bayi wo se bayi wo se bayi ko le da gbogbo eyan sugbon loni se be lu olu wa nwa ife lu ti ara re nitori na mo be yin ni oruko olodun alaye ero onuko epa ewada ke esu yi pada ke akoko itu ati alaafia ko le pada sun aye wa lori ede ati agbaye ise ta ran wa lairo ni a se ti ayo je emi o sinu ato ba pe nigba to ba ke ko koro ko ba le sese lola to na ko account number number mi re mi o ni account number kankan bi ko si oro ni enu mi bo gba ni adura o ni oro re o mo lada o ni gba ko ni iparu o ni iparu lafia ni fun yin Jesu ni wa
0: iwasun ti e gbo ton yi o wa lati enu baba wa Ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend Jill Ogundare JP ti ilé-iṣẹ́ ìránṣẹ́ God's World Avenue Tabernacle Plot 10 Block 5 Ọlọ́run Ṣògo Quarters Alexander Area Àpáta Ìbàdàn. A rọ̀ yín kí ẹ pàdé wa ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008 Jesu Loluwa.

Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìrọ̀nú ọ̀pọ̀ àánú rẹ̀, nú ìrékọjá mi nù kúrò. Wẹ̀mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi, kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Nítorí tí mo jẹ́wọ́ ìrékọjá mi, nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ níwájú mi. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo ṣe búburú yìí níwájú rẹ̀, kí a lè dá ọ láre nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́ nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́.

Kíyèsí, nínú àìṣedédé ni agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyèsí, ìwọ́ fẹ́ òtítọ́ ní inú àti ní àìkọ̀kọ̀ ni ìwọ́ mú mi mọ ọgbọ́n. Fiewe isopu for me, emi o si mo, we me, emi o si funju egbon owu lo.

mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ́ ti run kí ó lè máa yọ̀. Mà ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò. Dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Má ṣe ṣámi tì kúrò níwájú rẹ̀, kí o má sì ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Nígbà náà ni èmi ó máa kọ́ àwọn olùre kọjá ní ọ̀nà rẹ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Ọlọ́run, gbà mí lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀, ìwọ Ọlọ́run ìgbàlà mi. Ahọ́n mi yóò sì máa kọrin òdodo rẹ kíkan. Olúwa, ìwọ ṣí mi ní ètè, ẹnu mi yóò sì máa fi ìyìn rẹ hàn. Nítorí ìwọ kò fẹ́ bọ tí èmi ìbá rú, inú rẹ kò dùn sí ọrẹ ẹbọ sísun. Ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Ọlọ́run, ó ní ìwọ kì yóò gàn. Ṣerere ní dídùn inú rẹ sísí òní, ìwọ ọmọ odi Jerusalemu. Nígbà náà ni inú rẹ yóò dùn sí ẹbọ òdodo pẹ̀lú ọrẹ ẹbọ sísun àti ọ̀tọ̀ọ̀tọ̀ ọrẹ ẹbọ sísun. Nígbà náà ni wọ́n fi akọ màálùú rúbọ lórí pẹpẹ rẹ. Ògo ni fún Ọlọ́run Bàbá àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Bí ó ti wà ní àtètè kọ́ṣe ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì mọ̀ rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín.

sí Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Sí Ọlọ́run tó ní ipá àti gbogbo agbára. Sí Ọlọ́run tí gbogbo ipá àti agbára ń bẹ lọ́dọ̀ rẹ̀, ó sì jẹ́ tirẹ̀. Sí ẹni tó ní ayé àti ọ̀run. Sí ẹni tí ó fi ayé sọlẹ̀ lórí òkun.

sí ẹni ìbẹ̀rẹ̀ àárín àti òpin ohun gbogbo. Sí ẹni tó mọ̀ wá, tó mọ̀ wá, tó mọ̀ wá ju àwa fúnra wa lára wa lọ. Sí ẹni tí ó mọ ibi tí ohun gbogbo yóò padà.

Ọlọ́run aláàyè, Ọlọ́run tí kìí ṣe òkú, Ọlọ́run tó ń jà fún wa, Ọlọ́run tó wà ní àti wa, Ọlọ́run tó ń bẹ kí ayé tó máa bẹ, Ọlọ́run tó ń bẹ nígbà tí ayé ń bẹ. Òun náà ni ó tún máa bẹ nígbà tí ayé kò ní máa lè bẹ mọ́.

Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí. Títí ayé ni wọ́n máa yàn ọ́. Títí ayé la ó máa gbé ọ̀gá fún àánú rẹ tó pọ̀ bí yanrìn etí òkun. Mo ń kí yín láàárọ̀ yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ 89.3 FM Olúọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wà yìí láàárọ̀ tòní Henry Olọ́lọ́wọ́ Bọ́tìnì fún ti àárọ̀ tòní. Òun náà ni ó mọ láǹfààní àti gbé sókè tí ó mọ gbé sílẹ̀ àjọ dánámọ́rí ṣe iṣẹ́ ọpọlọ ni fún ti òwúrọ̀ tòní. Lórúkọ rẹ̀ ni mò ń kí yín. Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè. Èmi ni ọmọ bàbá Olómiyè. Mo kì í pe ẹ̀kọ́ ojú mẹ́ káàárọ̀. Ọdẹ odun bí ara ò lebí. Ṣàlàáfíà lẹwà bí àwa náà ti ṣe wà láàárọ̀ tòní. Ẹ já lọ sí abalọrin láti ní ìwé orin rere gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò.

ẹ káàbọ̀ padà láti abala orin láti níbi orin yìí rere. Àkọ́kọ́ fún ti àárọ̀ tòní, mo fi wọ́n sílẹ̀ fún Jésù, ayé àsàn tí kò jẹ́ nǹkan yìí, gbogbo àdán rẹ̀ bí ẹ̀gbẹ́ ni. Ìgbà ń bá rántí Káfárè, bọ́rẹ̀ tilẹ̀ kọ̀ mí sílẹ̀, tí ó ku èmi nìkan, mo lọ́rẹ̀ kan tó wà nítòsí. Nígbà lẹ̀kún Pearl Bashi. Kí ló tó dìrọ̀ mọ́ bí ó ṣe Jésù Olúwa? Kí ló tó dúró tì bí ó ṣe Jésù Olúwa? Lẹ́yìn rẹ̀ kò sí ohun kan mí mọ́ tí a lè dúró tì. Kò kú sí orúkọ mìíràn tí a fún wa tó lè gbà wàhálà lábẹ́ ọ̀rọ̀. Orúkọ kan ṣoṣo tá a fún wa nù. Ẹni tó wá sáyé nítorí èmi àti ẹ̀yẹ. Ẹni tó jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún èmi a nítorí tèmi àti ẹ̀yẹ.

Bí a tó dá ayé, òun náà ni Ọlọ́run nígbà tí ayé wà, òun náà ni ó sì máa jẹ́ Ọlọ́run nígbà tí ò ní sáyé mọ́. Ó ní mo lọ́rẹ̀ kan tó wà nítòsí, kódà bí àwọn ọ̀rẹ́ tó wà nínú ayé yìí bá tilẹ̀ kọ́, àwọn ọ̀rẹ́ inú ayé yìí, ó sì rọrùn fún wọn láti kọni sílẹ̀. Ó rọrùn fún wọn láti jáyàn nítàn mọ̀, ó rọrùn fún wọn láti sọ wó pé àwọn òṣè. Àbínú ayé yìí náà kọ́ tí bàbá ti ń jẹ́ ọmọ rẹ̀ nítàn mọ̀. Tọ́mọ gan ń fojú bàbá rí n tí ò tọ́, mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ kà. Ìgbà mo gbóhùn Jésù tó ń pè àti ìpè jẹ́jẹ́ àwọn áńgẹ́lì, ó ní wọn rọ̀ mọ́ olùgbàlà mi la àfonífojì já. Níbo ni àfonífojì tójú ayé yìí náà lọ? Bo ni àfonífojì tó kọjá inú ayé yìí? Ẹni tó lajú tó rí lónìí tó ròbó wà lágbẹ̀ẹ́ rẹ̀, wọ́n jò ó yà ọ́ lẹ́nu pé tó ló bá dọ̀la tó ọba lajú olùmọ́rí. Olùmọ́rí lẹ́yìn rẹ mọ́ ayé lónìí máa jó lọ mò ń wẹ̀yìn ẹ̀. Kí wọ́n sì ti yíṣẹ̀ yí jú padà, kò tó rìnrìn àjò débì kan. Ṣùgbọ́n ọ̀rẹ́ kan ló wà tí kìí jáni nítàn mọ́, ọ̀rẹ́ kan ló wà tí kìí fini sílẹ̀, ọ̀rẹ́ kan ló wà tí máa dúró tini tí èèyàn ò bá ti kúò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Provided tó ò bá ti kúò láyìíká rẹ̀, provided tó ò bá ti kúò níbi tó ní kó dúró sí. Ó ní wọ́n rọ̀ mọ́ olùgbàlà mi láàfonífojì já. Ó túmọ̀ sí wípé ní ìrìn àjò tèmi àti yín jọ wà yìí tá a dojúkọ yìí, bí sì ìrìn àjò tí èèyàn lè dárin àbí tó lè nìkan rìn. A nílò láti dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run ká rọ̀ mọ́ ká sì so mọ́ pẹ̀lú. Mo ní ọ̀pọ̀lọpọ̀ orin tí mo fẹ́ lò láàárọ̀ tó ní. Pàápàá jùlọ ẹ̀yin tẹ fẹ́ràn àdúrà púpọ̀. Ṣùgbọ́n kí n tó lọ́nà rẹ̀, ẹ jẹ́ ń lọ sínú orin kejì tí mo mú wá láàárọ̀ yìí láàárọ̀ tó ní. Ẹ jẹ́ lọ pàápàá.

ẹ káàbọ̀ padà láti inú orin kejì nínú ìrìn àjò mi. Orin kejì wa fún ti orin láti ní ìwé orin rere.

Bẹ́ẹ̀ ni mo ń kọrin, mo ń tọ́ka sí káfáre síbi ẹ̀jẹ̀ náà. Ìdánwò lóde nínú ni ọ̀tá gbé dìde Jésù ló ń tọ́ mi lọ. Ìṣẹ́gun dájú. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Kí n máa kọrin títí nípa orí rẹ̀ ní ìlú Ògoni, kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán, mo dé ilé mi. Tani ò fẹ́ kọrin pé mo bọ́ mo délé. Tani ò fẹ́ délé kó sọ wípé mo á sinmi at last. Atlas tí wá pé méjì o. Atlas ti àwọn míì. Atlas tẹ́lòmí ó kọ àbí tí ó sọ. Pẹ̀lú gbogbo mo ṣe wá gbìyànjú tó yìí, mo tún padà míì sí ẹ. Irú ẹ̀ ò ní jẹ́ tèmi àti yín. Àkọ́kọ́ ni pé Olúwa ò ṣe o, mo padà délé o. Gbogbo wa láwùjọ délé. Ìjọba wo orin yìí dáadáa. Mo sì láwọn orin tí mo fẹ́ lò. Kódà wọn ò ti ẹ̀ sọ̀rọ̀ pọ̀ léni rárá. Ó ní nínú iṣẹ́ ìsẹ̀mí bókùn kan bá ṣú. Òkùnkùn ò lè ṣàì má ṣù. Wọ́n ó túbọ̀ súnmọ́ Jésù yóò tan ìmọ́lẹ̀. Èṣù lè gbógun tì mí kí n lè sá padà. Jésù ló ń tọ́ mi lọ. Kò séwu fún mi. Bàbá ń wo àwọn ọ̀rọ̀ yẹn dáadáa tí ẹ̀ ń kíyèsí rẹ̀ dáadáa. A ó rí wípé kò sí yàtọ̀ wípé bá a ti ń lọ nínú ayé yìí lọ́kọ̀ kejì. Bí ìrìn àjò ayé yìí ṣe ń lọ. Olúkálukú mọ̀ rí píktù ara rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí. Pàápàá jùlọ, èmi àti ẹ̀yin ta jẹ́ onígbàgbọ́. Àwọn kankan ó ṣẹlẹ̀ yóò dàbí kéèyàn. Ẹ ti rí kí nǹkan ṣẹlẹ̀ kí ẹ sì wò pé Ọlọ́run tọ́. Mo fílẹ̀ fún Kristi, mo fílẹ̀ fọ́lọ́run. Ìyẹn ó kàn jọ̀wọ́ rẹ̀ lẹ̀ pé tọ́ Ọlọ́run náà ni. Torí kí la wá fẹ́ ṣe? Bí mo tilẹ̀ bọ́ sínú àfonífojì, ìmọ́lẹ̀ ìtọ́ni rẹ̀ yóò mọ́lẹ̀ sí mi. Yóò nawọ́ rẹ̀ sí mi, yóò gbé mi sókè. Wọ́n máa tẹ̀síwájú bó ti ń tọ́ mi lọ. Nígbà tí ìgbé ayé yìí bá yílù mí, mo ní ààbò tó dájú lábẹ́ apá rẹ̀. Ìyẹn fẹ́ni tó dájú tó dá lójú ni. Mi fẹ́ pẹ́ńbẹ̀ lórí àwọn orin tí mo kó wá láàárọ̀. Ṣùgbọ́n ká tó lọ́nà àwọn orin yẹn tán, ẹ̀jẹ̀ mú orin eléyìí tí mo mú wá. Ṣé ẹ rántí orin yìí dáadáa? Ara àwọn orin tí a fi dìde tá a fi ń ta máa ń gbọ́ nígbà táwa ń dàgbà bọ̀ rí díẹ̀ díẹ̀. Láti ẹ̀ tún máa ń fi ṣe ringing tone. Àbẹ́yìn èéfín ṣe ringing tone. Ẹja farabalẹ̀ gbọ́ díẹ̀ sí.

àánú kan ni kéèyàn ó ṣiṣẹ́ lórí ọmọ, orí ọ̀fẹ́ kan ni kéèyàn ó rí jẹ. Ọ̀tọ̀ ni kéèyàn ó bímọ, ọ̀tọ̀ ni kéèyàn ó tọ́mọ. Ọ̀tọ̀ ni kéèyàn wá tọ́mọ kó yanjú tán. Fíṣu ọmọ yẹn wá jiná, ọ̀tọ̀ ni kéèyàn ó rí jẹ. Kò sílè tí ò ṣe pàtàkì inú gbogbo ẹ̀. Ìrẹ́n tó bá ṣiṣẹ́ ló yẹ kó jẹ. Ẹ̀yin bá dájọ́ ló yẹ kó kó. Ẹ̀yin mọ̀mọ́ yìí, ẹ̀yin bàbá yìí tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ tòní. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ ẹ̀ ni.

who are sure, who are better, who on this. Who open lo genu, who open lo tunun se. Atele ti mi ona ti da ko. Eyin mama yi te shami ati baba to shami. Nigba to ba di oju eye yin, won ni wa yin ti. O ma ndun mi pupo nigba mi. Shuma a le bi Olorun lejo looto. Nigba ti a ba de papa julo nigba ti ba lo se event, ta lo si wedding ceremony. Baba pe mi for MC. Awa debe tan ni a ikanu awon obi kan ti lo. Be a di a do iseju kan, o ma ri bakan lara mi. O ma se ara mi bakan bakan die die pe bawo ni ba se ri. Mo fa orin yen seyin die mo fu mo tun da pada die. Baba wa debe tan ni a eja etakun MC e ba ma so fun awon eyan a fe kan du iseju kan fun baba kini kan o ma se mi lara ba kan kilo de ti won o duro sugbon ta lo le bi Olorun ta lo le bere lowo Oluwa pe kilo de to ri be sugbon yin te n gbo mi anu ati je anu ni lati le jise keyan je ise yen Olorun yo yonda e fun yin bo ba yonda e eri igba e si ri lo loruko Jesu owo wa da ba ju ori ko sin to da be e wa nbe nigbati omo yin nlo le oko abo mo yin fe yawo won ni a e je ke bro mama re egbo bimo olorin mama ise ko pe egbon awon gan bo ti wo kawon fe rara awon to won omo a joko ni joko awon gbogbo ọ̀nà tí a fi máa ń rọ́pò èèyàn níbi nǹkan ayò èèyàn kò ní dé sí yín. Nígbà mí ẹlòmíì gan wà ṣùgbọ́n wíwà rẹ̀ bí aláìsí ni lórúkọ Olúwa kò ní ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ lórí ọmọ ẹ ó jẹṣẹ́ yẹn lórí rẹ̀. Ẹ jẹ́ ń forí yín lẹ̀ fún yín kí n máa gbà bẹ̀ lọlé. Mo ti ní mi ò ṣe púpọ̀ láàárọ̀ yìí. Pàápàá jùlọ àwọn òbí tí àwọn náà tọmọ wọlé skul àwọn tọmọ wọn ṣe wọ skul àwọn ọmọ tọmọ wọn padà sí skul tán resume lọ́sẹ̀ ta lò tán èèyàn ọ̀sẹ̀ yìí náà lọ́sẹ̀ àkọ́kọ́ resumption school. Ẹ̀wọ̀ owó tí àwọn òbí yẹn ti ná àwọn bàbá mọ̀mọ́ ti ná lórúkọ Olúwa ẹ̀ẹ́ni náà ná dànù lórí wọn. Owó yẹn ó yọ nígbà tó bá yọ ẹ̀yin náà ó jẹ iṣẹ́ yẹn lórúkọ Jésù. Ohun tó ti dáa náà ni pé kí ọmọ tọ́jú òbí lẹ́yìn tí àwọn òbí ti ṣe fún un ti tọ́jú rẹ̀. Wọ́n rèé ni wọn àjò dákú wọn àjò kú dànù wọn ọ̀rọ̀ pa àbọ̀ Ọlọ́run sì dájú. Bí mo ti wí bẹ́ẹ̀ ni yóò rí bẹ́yìn náà ṣe fẹ́ fáwọn ọmọ yẹn yóò rí bẹ́ẹ̀ lórúkọ Olúwa. Àjọ Thrift ó ní àkọlé orin yìí lórí YouTube látọwọ́ Lady Evangelist Olúbukọlá Akin Adéṣẹ́wọlé Jésù. Ẹ̀yin náà lè máa gbọ́ lára àárọ̀ pé Ọlọ́run àjọ tí mò ń dá jẹ́ ìrìkó. Ẹ lọ gbọ́mọ skul. Ẹnìkan ní mi ò rántí sọ owó ọ̀kadà owó transportation láti lọ skul láti padà. Ẹ fún wọn lóúnjẹ àárọ̀, ẹ fún wọn ní brunch, wọ́n tún wọ́n pè kan brunch àbí àti kan tó wá délé lọ́sàn kan tó wá jẹun. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí. Mo dágbére láàárọ̀ tòní pé ó di ọjọ́ mẹ́jọ lórí ètò wákàtí yìí rere. Bí Jésù Olúwa ò bá tí ì dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá olómi èlò kọ tèmi jẹ́ fún ìkéde àbí ìpolówó ọjà ilé pè mí sórí ẹ̀rọ 070-3006-3122 títí ọjọ́ mẹ́jọ yìí. Remain blessed, stay safe, shalom.

ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí fún àwọn àbò rẹ̀ tó dájú lórí yín. Nǹkan kan ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní dúníyàn, ṣùgbọ́n má jẹ̀mú àbò Ọlọ́run, Ọlọ́run ò yẹ má jẹ̀mú ìlórí ayé yín. Ó ní èmi ó pa yín mọ́ ní pípé ọkàn ẹni tó

0: ẹyin ọlọrun láàárọ ọlọrun tí ó jẹ kó gun ojú oorun borí yín ọlọrun tí ó jẹ kó gun ojú àlá ó borí yín.
1: bàbá aláàbò ló gbé wá jíde.
0: Bíbélì gan sọ ní nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fọ́n èpò sínú àlìkámá ó sì bá tirẹ̀ lọ.
1: mo tún gbọ́ pé mi.
0: ọlọ́run tí ò jẹ́ kí iṣẹ́ ọ̀tá ó dáhùn lórí ayé yín.
1: ilé òye mo tún gbọ́ pé mi ilé òye.
0: ẹlòmíì àìmọye oúnjẹ ló ti jẹ lójú oorun ṣùgbọ́n oúnjẹ yẹn ò nípa kankan lórí ayé rẹ̀ torí ọlọ́run tì í lẹ́yìn má jẹ̀mú ààbò ọlọ́run yẹn dájú lórí ayé rẹ̀. bẹ́ẹ̀ oúnjẹ yẹn lẹlòmíì jẹ lójú oorun tó dẹ̀ wọnú àìsàn àtinú àìsàn yẹn ló dẹ̀ ti dàgbèrè fáyé. mo fẹ́ kó yin ọlọ́run yẹn dáadáa.

0: gbọ́ ohun Olúwa lẹ́nu mi láàárọ̀ yìí.
1: A dúpẹ́ bàbá.
0: A ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti

Ọlọ́run tó máa ń pe ni tó máa ń tini lẹ́yìn lórúkọ Jésù nínú iṣẹ́ ìránṣẹ́ kò ní fi yín sílẹ̀. Yóò ràn yín lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ yóò dẹ̀ tì yín lẹ́yìn títí dé òpin. Congratulations to you, Daddy. DS Pastor S.A. Adedigbe, District Superintendent, CAC Agbala Itura Jofebo, Sanyo, Ibadan.

0: Olí ni Sunday kẹta nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀rí àti gbogbo ẹ̀yin tẹ́ tí ìlàkọjá yẹn máa di ẹ̀rí fún. Ó ṣàfẹ́ gba prayer request àwọn ènìyàn láàárọ̀ yìí. Tẹ́ bá dẹ̀ gba Ọlọ́run gbọ́ ká jọ gbàdúrà papọ̀. Ìlàkọjá yẹn yóò padà di ẹ̀rí fún yín. Gbogbo àwọn ìrírí tí ò fún yín láyọ̀ yẹn yóò padà di ẹ̀rí fún yín.
1: Ẹ̀yin máa lọ bá lórí ògbò.
0: Lóòótọ́ ẹ ti ń gbàdúrà tipẹ́tipẹ́. Bàbá yìí mo fẹ́ kó gbàdúrà lẹ́ẹ̀kan sí i láàárọ̀
1: yìí.
0: Ọlọ́run pọ̀ ní àánú àti agbára, kò sí tí kò lè ṣe. Mo fẹ́ kó o tún sọ ọ̀rọ̀ ayé rẹ létí Ọlọ́run láàárọ̀ yìí. Gbogbo àwọn tó ń là kọjá kó o fẹ́ kó di ẹ̀rí fún ọ. Rọ́ṣẹ́ àsọ létí Ọlọ́run láàárọ̀ yìí. Àwọn ìlàkọjá tó fẹ́ kó já sí ẹ̀rí. Ó gba Ọlọ́run gbọ́ torí Bíbélì ló sọ bẹ́ẹ̀. Jésù ló sọ ní ọ̀rọ̀ ó ní yóò sì padà di ẹ̀rí fún yín. Ìlàkọjá yẹn yóò padà di ẹ̀rí fún yín. Mo fẹ́ kó o pè wọlé láàárọ̀
2: 0913 1000 0913 1890. Orúkọ mi ni Sam Michael Adesoka. Àánú ni mo béèrè fún. Bí o sọ níbi ènìyàn gbogbo ìlàkọjá mi. Ọ̀rọ̀ tèmi yóò fi dayọ̀ tí màá fi lẹ́rìn níwájú gbogbo àwọn ẹgbẹ́ ènìyàn. Àánú náà mo béèrè fún ìgbàdúrà fún wọn.
0: Ẹ já gbàdúrà bàbá. Orúkọ Jésù. Mo gbàdúrà fún yín bàbá lórúkọ Jésù. Ẹ lọ rí àánú gbà. Àánú tí ó mú kẹ́yìn náà sọ ẹ̀rí ayọ̀ láàrin ẹgbẹgbẹ̀rún ènìyàn lórúkọ àánú náà jáde sáyé yín láàárọ̀ yìí. Mo gbàdúrà fún yín látorí ìtẹ́ àánú Ọlọ́run kó ránṣẹ́ ayọ̀ sí yín. Látorí ìtẹ́ àánú lórúkọ Jésù Ọlọ́run kó dìde fún ìrànlọ́wọ́ yín. Ní gbogbo ọ̀nà lórúkọ Ọlọ́run yóò sọ yín di òmìnira. Mo kéde ẹ̀ sáyé yín lórúkọ ẹ ò tún ṣẹrú mọ́. Àánú tí ó sọ yín di òmìnira lórúkọ ẹ lọ rí àánú náà gbà. Jésù Olúwa wa.
2: Àmì lórúkọ Jésù Kristi. God bless you, sir.
0: Yes, sir.
2: Thank you, sir.
3: Hello.
0: Hello, ẹ̀kaàrọ̀.
3: Hello, Pastor, ẹ̀kaàrọ̀.
0: Yes, sir.
3: Orúkọ tèmi ni Ògùntàdé, ẹ̀ka sọ́lọ̀,
0: AKA. I am number one. Ẹ̀kaàrọ̀. Ìsinmi aláyọ̀ ni.
3: Ẹ ti ọjọ́ sáà.
0: Olúwa ṣeun.
3: Ẹ dákun ìrànlọ́wọ́ ọmọ fẹ́ o. Átọ̀dọ̀ Ọlọ́run kọ́ rànyẹ̀ sí mi. Láàánú kọ́ rànyẹ̀ sí mi. Mo ṣe rántí Ẹ́sítérì Ayaba kọ́ rànyẹ̀ sí mi. Ṣé lórí iṣẹ́ abẹ tí wọ́n fẹ́ ṣe. Mo kún ìgbẹ́ fún àánú o.
0: Ẹ já gbàdúrà. Orúkọ Jésù.
3: Àmì.
0: Bàbá yìí mo kéde ẹ̀ sínú ayé yín lórúkọ Jésù. Ọlọ́run kó rán ìrànlọ́wọ́ sí yín. Ẹ̀yin náà ti sọ ẹni ó rán ìrànlọ́wọ́ sí Ẹ́sítérì. Ẹ́sítérì sì rí ojú rere gbà lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ tí ó mú kẹ́yìn náà rí ojú rere lọ́dọ̀ gbogbo ènìyàn. Ìrànlọ́wọ́ náà ó yá kó jáde sí ayé yín. Aláàánú kan ṣoṣo tẹ́ ẹ nílò lórúkọ Jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ ẹ lọ pàdé rẹ̀. Olùrànlọ́wọ́ kan ṣoṣo tí ó dàbí ẹgbẹgbẹ̀rún ènìyàn nínú ayé yín lórúkọ Jésù ẹ lọ pàdé ẹ̀. Ibi tó lóore yín wà lórúkọ Jésù Ọlọ́run yóò darí ẹ̀ sọ́dọ̀ yín. Láìpẹ́ ọ̀rọ̀ yín yóò já sí ẹ̀rí. Jésù Olúwa wa.
4: Hello, sir.
0: Hello, ẹ̀kaàrọ̀.
4: Ẹ̀kaàrọ̀, sir.
0: Yes, sir. Kí lorúkọ yín o?
4: Orúkọ mi ni Adéyẹ Adékúnlé.
0: Láti bo.
4: Mo pè ní àdúgbò Òkè Ayọ̀ ní Odò Ọ̀nà.
0: okay, Carlos, sir.
4: Yes, sir. Mo fẹ dupẹ fun Ọlọrun to jẹ ki ijo o nṣalabo lori mi ala ọmọ mi to pa mi mọ mo dẹ fẹ kẹ gbadura fun mi bẹẹ ni sir.
0: Okay, ẹja gbadura baba orukọ Jesu.
4: Amen.
0: Bàbá yìí mo kéde ẹ sínú ayé nínú ìdílé yẹn lórúkọ ẹnikẹ́ni ò ní yọ sọnù.
4: Àmì Jésù.
0: Gbogbo ń tẹ́ kó wọ inú ọdún 2026 lórúkọ Jésù ikọ́ kò ní yọ sọnù ńbẹ.
4: Àmì Jésù.
0: Ìrànlọ́wọ́ ńlá tẹ́ ẹ nílò tí ó mú kẹ́yìn náà kẹ́ ẹ ní ẹ̀rí ìrànlọ́wọ́ ńlá náà lórúkọ Jésù kó jáde sáyé yín.
4: Àmì
0: Jésù. Olóore kan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn lórúkọ Jésù kó wọnú ayé yín lọ́sẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Hello.
5: Hello, Ekaro.
0: Hello, Ekaro, ma.
5: You mean that you call me in that way?
0: Ekaro, ma.
5: Ekaro.
0: Yes, ma.
5: Okay, hold on. Na bara. O bore long la. O koi jo iye ni. O bore ide si mo. O si bore ide sa mo ma mi. O ju eri ata nu ko bore ide. Isi alalu barika. O wan toro re fa mo ma mi. O toro foso di kilo jo ni. Isi alalu barika ti o gogo ti le yo. O ba n gbe fun o mo n toro re o gbo awon mo mi ki won yanju o wa n toro gbe ga nla foko mi lenu ise oju re ata mo fe fun dile mi.
0: E ja gbadura ma orukọ Jesu.
5: Amen.
0: Mo kede e sinu aye bibeli so pe iranlowo ki ti gusu tabi ariwa wa latodo olohun ni iranlowo lati odo olohun ti iranlowo tin wa lorukọ Jesu iranlowo olohun ko jade sinu aye yin. Ìrànlọ́wọ́ tí ó fẹ̀yìn gan lọ́kàn balẹ̀ lórúkọ Jésù ìrànlọ́wọ́ náà kó jáde sínú ayé yín. Mo wá kéde ẹ̀ sínú ayé ọmọ yín yẹn olùrànlọ́wọ́ kan ṣoṣo tó nílò tí ó mú kí tán ayé tiẹ̀ náà yí padà lórúkọ Jésù olùrànlọ́wọ́ lórúkọ Ọlọ́run kó ràn sínú ayé rẹ̀. Aláàánú kan ṣoṣo lórúkọ Jésù tí ó mú kó náà kó go rẹ̀ kó tàn káàkiri mẹ́rin àgbáyé aláàánú náà lórúkọ Ọlọ́run kó gbé dìde fún. Àní nínú ọdún ìgangan lórúkọ lórí ọmọ yẹn ẹ ó sọ ẹ̀rí ayọ̀. Nínú ọdún yìí lórúkọ Jésù ẹ ó sọ ẹ̀rí ayọ̀ lórí ọmọ yẹn. Ó gbàdúrà fún ọkọ yẹn náà níbi tán wà lórúkọ Ọlọ́run tó máa ń gbéni ga lórúkọ Jésù yóò gbé wọn ga. Nínú ìdílé yẹn ẹnikẹ́ni ò ní yọ sọnù. Tẹ rí ojú rere àti àánú Ọlọ́run. Jésù Olúwa wa.
5: Àmì lórúkọ Jésù.
0: Ẹ ṣe máa God bless you.

0: Hello.
1: Hello, ẹ káàárọ̀ sáà.
0: Hello, ẹ káàárọ̀. Kí ló rúkọ yín àti níbo lẹ ti ń pè?
1: Àkókò ìṣẹ̀yìn.
0: Ìsinmi
1: Èmi
0: aláyọ̀
1: ni
0: ni.
1: Ọ̀gbẹ́ni Pierre Ọláìdé láti Ìyàdó.
0: Ẹ káàárọ̀ sáà.
1: Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore rẹ̀, ààbò rẹ̀ àti àánú ẹ̀ lórí mi lẹ́yìn kan lórí aya lórí ìdílé mi lápapọ̀. Tí tó mú abẹ̀rẹ̀ jáláàrí títí di àsìkò yìí tí èdè fẹ́ nígbà kan yọ sọ ní gbogbo wa. Dúpẹ́ lọ́wọ́ mo fi àyìn àti gbogbo orúkọ Ọlọ́run sí ọpẹ́ mi nílé.
0: Olúwa ṣeun. Ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀. Mo gbàdúrà fún ayé yín bàbá ìrànlọ́wọ́ ńlá tẹ́ ẹ nílò tí ó mú kọ́kàn yín balẹ̀ ìrànlọ́wọ́ náà kó jáde sáyé yín. Olóore kan ṣoṣo tí ó yí tán ayé yín padà sí rere lórúkọ olóore náà ẹ lọ pàdé ẹ̀. Mo gbàdúrà gbogbo àwọn ọmọ yín ẹ lórúkọ Jésù gbogbo wọn ni ó yàn tí ó yànjú. Àwọn èso yín ẹ ìkankan nu wọn lórúkọ Jésù kò ní rẹ̀ dànù. Lórí gbogbo wọn lórúkọ Jésù ẹ ó láyọ̀ dọjọ́ alẹ́. Jésù Olúwa wa.
1: Ah,
0: thank you, God bless you.

0: Hello,
1: Hello,
0: Ekaro.
1: hello, Ekaro.
0: Isimida.
1: Isimila yoni o.
0: Eko Jonathan.
1: Yes, sir.
0: Mo dupe lowo Olorun.
1: E daruko yin baba o.
0: Mo dupe ti dara si.
1: E ti daruko yin.
0: Mi study da ko lati apata.
1: Mi ah baba. Eko Jonathan.
0: Eko Jonathan.
1: Yes, sir. Era sir.
0: Ogo le npo.
1: Alafia.
0: Agbara Olorun eyin le mo wa o.
1: Amen Jesus.
0: Mo ko ti Jesus. Mo dupe lowo Olorun fun gbogbo ona. Olorun mo dara si mi. Ati idile mi. Mo dupe lowo Olorun tori pe wa laisu lati idamu. Ki je ko sunu wa le bo si sunu we mo. Mo pe ninu aye oju wa. Sugbon ka ti ju ka Olorun ti segun ati. Fe pe ba mi gbadura lori prayer point kan. Igun kenya dawole ko mo pari tan papata kenya si fe. Olorun so Olorun afisi. Mo fẹ́ kọ́lọ́run kò mú ogun yẹn kúrò nínú ayé everybody ní ìdílé kó lè máa jẹ́ kó mọ́ parí kọ́lọ́run kò mú kúrò.
1: Ẹ jájọ gbàdúrà orúkọ Jésù.
0: Jésù.
1: Mo bá yín gbé Ọlọ́run ga láàárọ̀ yìí lórúkọ Ọlọ́run kò gba ọpẹ yín.
0: Jésù.
1: Mo wá kéde ẹ̀ sínú ayé yín má jẹ̀mú àṣetì lórí ayé yín ẹ̀jẹ̀ Jésù oyà sọ́dà sán. Akọ nínú ọrọ ẹpẹ ó sì ti pa ìwé májẹmú ni rẹ èyí tí ó lòdì sí wa òun ló ti mú kó lòjọ ó sì kàn má gbélébu tó bá níbẹ̀ gbogbo májẹmú àṣetì níwájú yín ẹ̀jẹ̀ Jésù kó mú kó lòjọ ọ̀nà yín gbogbo májẹmú tó lè mú kẹ má ṣàṣeyọrí lórúkọ ẹ̀jẹ̀ Jésù kó mú kó lòjọ ọ̀nà yín gbogbo àmì nó lórí ayé yín yẹn ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ àmì nó lórí àwọn ọmọ yín yẹn ẹ̀jẹ̀ Jésù Kristu kó parẹ́ gbogbo àwọn ọmọ yín yẹn lórúkọ Jésù wọn ó ṣe rere ètò ọlọ́run fún ayé wọn yóò wá sí ìmúṣẹ lórí àwọn ọmọ yín yẹn ẹ ó láyọ̀ kalẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. God bless you, sir. Hello.
2: Hello, sir.
1: Hello, Ekaro.
2: Ekaro, sir.
1: Yes, ma.
2: Mi ti Sanusi lati Oluyoli.
1: Ekaro, sister mi.
2: Yes, sir. E ṣeun ọjọ́ mo dúpẹ́.
1: Ọlọ́run
2: a máa bùkún yín lọ́pọ̀lọpọ̀.
1: Amí Jésù.
2: Ilé-iṣẹ́ Wells Radio òkè lókè láti máa gbóhùn olórúkọ Jésù.
1: Amí Jésù.
2: Greater Heights dá 89.3 FM in Jesus' name.
1: Amen.
2: Gbogbo àgbáyé pátápátá ni wọ́n máa gbóhùn yín wọ́n sì máa gbọ́ sí rere ní orúkọ Jésù.
1: Amí Jésù.
2: Osana gẹ́gẹ́ bí a ti mọ̀ yín sí lórúkọ Jésù ìdákin lágbára Ọlọ́run ẹ̀mí yọ sọnù bí ọwọ́.
1: Amí Jésù.
2: Ẹbí yín ò ní mọ sọrọ bí ọwọ́.
1: Amí Jésù.
2: Ààbò Ọlọ́run máa dájú lórí yín àti gbogbo ẹbí West Ridge lórúkọ Jésù.
1: Amí. Amí.
2: Ẹ ṣe mo dúpẹ́ mo rí lè àpèṣe tẹ́jọ mo nórin kan. Mo mọ pé mi dé ọ̀gá òtò ẹ̀dá. Mo mọ pé mi dé o. Ọ̀gá òkò ẹ̀dá kábíyèsí ẹ̀yìn nìkan lọ́pẹ́ yẹ. Bàbá mi bàbá àgbà ọgbà ògbó ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ pàyà tí ọ̀kan ṣoṣo nínú àwọn ọ̀rọ̀ kìnìún ìwọ̀n ẹ̀yà Júdà. Bàbá aláìní bàbá ẹ̀rù jẹjẹ ẹ̀rù kì í bà. Ẹjọ́ tí àsìkò bá gbà mí máa ṣúlẹ̀ ní òní ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó kó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí dáíláí lórí ayé mi. Ọlọ́run tó fi ọdún kan kún ọdún mi tí ò jẹ́ kún ọdún mi nínú UCH tí ò kún ọdún fún mi nínú mọ́ṣúárì mo dúpẹ́ mo yìn mọ́ gbọ́ ọlá fún. Mo wá tún ní orin kan orin yìí ni ó máa jẹ́ pé ìrètí tí mo retí lọ́dọ̀ Ọlọ́run kan náà kó mo wá sí ìmúṣẹ. Àpò mi ló bọ́ sí. Àpò mi ló bọ́ sí. Ìlérí ayọ̀. Ìlérí ayọ̀ tí Jésù ṣe fún mi lọ́dún yìí o. Alleluia. Àmójúpẹ́. Alleluia. Àpò mi ló bọ́ sí. Ọlọ́run tó pa sórí Bartolomi wà afọ́jú nítorí pé kò ní sọ́nìmù. Afọ́jú ni àwọn èèyàn fi ṣe sọ́nìmù ẹ̀. Kọ́lọ́run kó pa ìgbà tèmi padà sí rere lọ́dún ọdún yìí tó parí kí n ní ẹ̀rí ayọ̀ lórí ẹbí mi lórí ayé mi pẹ̀lú Olúwaṣẹ.
1: Ẹ jẹ́ àjọ gbàdúrà orúkọ Jésù.
2: Àmì.
1: Mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórúkọ Ọlọ́run kò gba ọpẹ yín.
2: Àmì
1: Jésù. Ẹ gbọ́ ìlérí ayé Ọlọ́run yẹn fún ayé yín lórúkọ Jésù yóò wá sí ìmúṣẹ.
2: Àmì Jésù. Torí
1: àkọ́nú ọ̀rọ̀ rẹ̀ wípé bó ṣe wù kí ayé àtọ̀run kọjá lọ kínkín nínú ọ̀rọ̀ òun Ọlọ́run kì yóò lọ láláìṣẹ. Tó bá rí bẹ́ẹ̀ ìlérí Ọlọ́run yẹn fún ayé yín lórúkọ Jésù yóò tò yín lọ́wọ́.
2: Àmì Jésù.
1: Gbogbo má jẹ̀mú ayé ìlérí ohun rere nínú ayé yín ẹ̀jẹ̀ Jésù kò sọ ọ́ dasán.
2: Àmì Jésù.
1: Ire tẹ́yìn retí yẹn lórúkọ Jésù kí òun ọdún yóò tó wọ̀ lórúkọ Jésù yóò tẹ̀yìn lọ́wọ́.
2: Àmì Jésù. Wọ́n
1: gbàdúrà gbogbo àwọn ọmọ yín gbogbo bí wọ́n lè dé lógún mẹ́rin àgbáyé lórúkọ Jésù wọ́n mọ̀ rí àánú gbà.
2: Àmì Jésù. Bẹ́ẹ̀ni
1: yóò rí àbú Ọlọ́run dẹ̀ máa dájú lórí ilé yín.
2: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
2: Àmì lórúkọ Jésù.
1: God bless you, ma.
2: Shalom.

0: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ máa, orúkọ mi ni Ìyáàfin Joseph.
0: Ìyáàfin Joseph láti bo?
1: Láti Àpáta.
0: Ẹ káàárọ̀ máa.
1: Ẹ káàárọ̀ sáà.
0: Yes, ma.
1: Àti ìsinmi ẹ̀mí ọ.
0: Ìsinmi aláyọ̀ ni.
1: Èmi náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, oore tí Ọlọ́run ṣe nínú ayé mi náà ṣe tó kọjá. Mo dúpẹ́ fún àánú ẹ̀ torí oore tó ti pẹ́ ni. Mo dúpẹ́ fún Ọlọ́run mo wá sí ìmúṣẹ. Mo dúpẹ́ mo sì dúpẹ́ lórí àwọn èso mi náà. Ọba tí ò jẹ́ pé wọ́n rẹ̀ dànù. Ti ọpẹ́ ni ìrírun.
0: Olúwa ṣeun, àbá yín dúpẹ́. Ẹ já jọ gbàdúrà papọ̀ mà. Orúkọ Jésù.
1: Àmì Jésù.
0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ńlá tọ́lọ́run ṣe nínú ayé. Ọlọ́run ẹ gba ọpẹ́ wa.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹni tó bá rántí orí Ọlọ́run tó bẹ̀rẹ̀ mọ́ rírì ẹ̀ máa ń rí mi gbà. Màmá ilẹ̀kùn oore mi lórúkọ Jésù kò ṣínú ayé yín. Ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó ju ọjọ́ orí yín lọ lórúkọ Jésù kò ṣí fún yín. Mo gbàdúrà ètò rere Ọlọ́run fún àwọn ọmọ yín lórúkọ Jésù yóò wá sí ìmúṣẹ. Mo kéde ẹ̀ sínú ayé àwọn ọmọ yín lórúkọ Jésù. Ogun ìdílé kankan lórúkọ Jésù kò ní dá wọn dúró. Mo kéde ẹ̀ sínú egun ìdílé lórúkọ Jésù kò ní nípa lórí ayé wọn. Gbogbo ọmọ yẹn wọ́n débi gíga. Lórúkọ Jésù lásìkò tó bá yẹ kẹ́yìn náà wá fẹ̀yìntì kẹ jẹ ọmọ lórúkọ ikú òjijì ò ní mú yín kúrò. Ẹ ti ṣiṣẹ́ lórí ọmọ lórúkọ Jésù ẹ ò jẹ wọn ọmọ láyé. Ẹ rí yín lórí àwọn ọmọ yín lórúkọ Jésù yóò máa pọ̀ sí. Jésù Olúwa wa. Olúwa ṣe wá. God bless you.

Àkókò ẹ̀rí létò tó ń ba afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bí. Kọ̀ǹga agbọ́nmágbẹ̀lé lè tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo ẹbí. Ẹ̀yin náà wá bá wa dòrò pọ̀ lónìí kẹ́ ẹ mọ̀ pé rere ni Olúwa.

0: ẹni tí mo fẹ́ ká kíyèsí nínú bíbélì láàárọ̀ yìí òun náà ni Jábesì.
1: Lèmi ṣe ń gbàdúrà sọ lọ́rùn pé mo ti mọ̀ ní.
0: Jábesì gbogbo ayé mọ Jábesì gẹ́gẹ́ bí ọmọ ìbànújẹ́.
1: Bẹ̀rẹ̀ ajé mi bàbá má jẹ ńgbà.
0: Nítorí ìlàkọjá rẹ̀ ànítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ ìbí Jábesì.
1: Orísàlẹ̀
0: nítorí ẹ̀nìyá rẹ̀ gangan ṣe pè ní ọmọ ìbànújẹ́.

0: Àwọn èèyàn rò pé Jábésì pé kò lógo. Wọ́n rò pé orere kan kò le ti Nasareti rẹ̀ jáde wá. Ṣùgbọ́n mo fẹ́ ká kíyèsí ọ̀gbẹ́ni arákùnrin tá ń pè ní Jábésì láàárọ̀ yìí.
1: Ìran kì í sú ojú. Etí kì í kún fún gbígbọ́. Tẹ́tífẹ̀lẹ̀ jẹ́. Ọ̀rẹ́ mi.
0: Ẹ jẹ́ ká wo ohun tí Jábésì ṣe tó padà di ẹ̀rí fún.
1: Wọ́n gbọ́ná. Àwọn tó forí bọlẹ̀ fún yẹn jó mọ ohun tí wọ́n rì mọ́lẹ̀.
0: Kí ni Jábésì ṣe tó fi padà di ẹ̀rí fún?
1: Àwọn tó ń forí balẹ̀ fún yẹn jó mọ ohun tí wọ́n gbé sábẹ́.
2: Àfọ́jú aláìgbàgbọ́.
0: Bí ìlàkọjá yẹn ṣe pọ̀ tó.
1: Àwọn mírèkù tó orí yẹn yóò rò pé mírèkù yẹn lè lọ láéláé bí. Àmọ́ ọ̀rẹ́ bójú tójú ẹ̀ lọ́nà tó padà.
0: Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká kíyèsí tí Jábésì ṣe láàárọ̀ yìí.
1: Ọlẹ́ mi, o ò tí ì rí yẹn rí.
0: Nǹkan àkọ́kọ́ náà ni pé Jábésì wá Ọlọ́run Ísírẹ́lì rí. Jábésì mọ̀ pé Ọlọ́run kan ń bẹ ní Ísírẹ́lì tó lè ràn òun lọ́wọ́.
1: Ìṣòro rọ ó nígbàgbọ́ kó tó.
0: Jábésì mọ̀ pé Ọlọ́run kan wà ní Ísírẹ́lì tó lè yọ òun kò nínú ìṣòro tó òun wà yìí.
1: Máa sáré kiri. Máa lọ́rẹ́ fẹ́ máa sọ̀rọ̀ gbogbo.
0: Jábésì mọ̀ pé Ọlọ́run kan wà ní Ísírẹ́lì tó lè tún àyànmọ́ tí ológo òun tó lè tún ṣe. Nǹkan àkọ́kọ́ tí Jábésì ni pé ó kọ́kọ́ wá Ọlọ́run Ísírẹ́lì rí.
1: Orí ni mọ́mọ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ jẹ́ o.
2: Mọ́mọ jẹ́
1: o. Orí mi mọ́mọ jẹ́ o.
0: Abẹ́ ìgbọ́n tí wo ni kírónìkà kìíní yẹn.
1: Ẹ̀dá mi mọ́mọ jẹ́ o.
0: Ẹsẹ̀ kírónìkà kìíní orí kẹrin. Ẹsẹ̀ ìkẹwàá rẹ̀.
1: Orí mi mọ́mọ.
0: Ó ní Jábésì ké pe Ọlọ́run Ísírẹ́lì.
1: Jẹ́ ń padà sí ní orí.
0: Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì. Ó mọ̀ pé Ọlọ́run kan wà ní Ísírẹ́lì tó lè ràn yàn lọ́wọ́. Ó mọ̀ pé Ọlọ́run kan wà tó lè sọ ìtàn ayé ẹni dayọ̀.
1: Parí wọn, wọ́n ti ṣaládùn.
0: Ó mọ̀ pé Ọlọ́run kan wà ní Ísírẹ́lì tó lè sọ ìlàkọjá ẹni di ẹ̀rí fún ni.
1: Sí èsì ni wọ́n ní ìgbà kan.
0: Jábésì kọ́kọ́ wá Ọlọ́run Ísírẹ́lì rí.
1: Kásólíìkì làwọn òbí.
0: Nígbà tó wá Ọlọ́run Ísírẹ́lì, ó wá fi ayé rẹ̀ fún Ọlọ́run yẹn.
1: Lọ́jọ́ ọdún wọn gbọ́dọ̀ bá wọn pé.
0: Lẹ́yìn ìgbà tó wá Ọlọ́run Ísírẹ́lì rí tó fi ayé rẹ̀ fún Ọlọ́run tó yọ̀ǹda gbogbo ayé rẹ̀ fún Ọlọ́run ìpátápátá.
1: Ipa lọ ẹ̀dùn.
0: Ó yọ̀ǹda ìlàkọjá rẹ̀ fún Ọlọ́run tó bọ̀ ń gbé.
1: Ṣé ìyanu?
0: Oni Bíbélì ṣe wá kọ nínú ìwé Kírónìkà kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹwàá yẹn.
1: Bí mo gbẹ̀yìn rárá.
0: Ó ní Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì.
1: Sinagogu lọ́lọ́run súnmọ́ lórí ìrẹ́kù náà ni.
0: Wípé ìwọ ìbàjẹ́ bùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di nílá, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má ṣe jẹ́ kí èmi kí ó rí ibi, kí èmi má sì rí ìbìnújẹ́. Bíbélì wa kọ wípé Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Kí ni ìdí tí Ọlọ́run fi mú ohun tí Jábésì tọrọ ṣẹ? Nítorí pé Jábésì ó kọ́kọ́ wá Ọlọ́run Ísírẹ́lì rí. Ó kọ́kọ́ fi ayé rẹ̀ fún Ọlọ́run yìí. Ìwọ náà tí ìwọ náà ń là kọjá. Kí tó o nílò láti ṣe ni pé kó o kọ́kọ́ wá Ọlọ́run rí. Kó o kọ́kọ́ fi ayé rẹ fún Ọlọ́run, kó o kọ́kọ́ yọ̀ǹda ayé rẹ fún Ọlọ́run yìí. Gẹ́gẹ́ bí Jábésì ṣe yọ̀ǹda ayé rẹ fún Ọlọ́run.

0: E wa gbo leyin ti jabe si gbadura. O yonda ye are fun Olorun Israeli. E wa gbo ti Bibeli ko nipa jabe si. Oni jabe si si si olola ju awon arakunrin re lo. Eyin na wo jabe si yin. Eni ton ro pe ko ni ayan mo ologo kankan. Eni ton ro pe nkan rere kan le ti Nazareti re jade wa. Soju awon to ro pinne Olorun wa se ni olola loju gbogbo won. Jabe si wa joba le won lori. O wa npase. Loli la koja re ma fi gbogbo igba sunkun mo in to ye ko se ni pe ko gbegbese ko kokko wa Olorun ko fi aye re fun Jesu yi ko yonda aye re patapata fun eni to le gba o fun eni to le nu omi je re nu fun eni to le so ekun re derin fun eni to le so ila koja yen di eri fun o kokko yonda aye re fun na je wo re ni Oluwa ati olugbala re lẹyìn ẹ nígbà náà ló ké pe Ọlọ́run ní lẹyìn ẹ ní ó gbọ àdúrà rẹ gẹ́gẹ́ bí Jábésì ṣe ṣe. Jábésì kọ́kọ́ wọ Ọlọ́run Ísírẹ́lì rí ó fi ayé rẹ fún Ọlọ́run yìí.
1: Ẹni lówó máa kú, ẹni tí ò lówó máa kú.
0: Nínú ìlàkọjá rẹ yẹn ìwọ náà wá ojú Ọlọ́run. Wá Ọlọ́run rí kó fi ayé rẹ fún.
1: Ẹni mórí kan máa gbàdájọ́, ẹni tí ò mórí kan máa gbàdájọ́.
0: Má wá ìrànlọ́wọ́ lọ ibi tí ò sí ìrànlọ́wọ́.
1: Ọpọlọpọ
0: ẹlòmíì tó bá gbàdúrà lónìí
1: ó fẹra wọn lẹni àmì
0: òwò yóò tún lọ gba nǹkan kan lọdọ bàbá kan nísàlẹ odò
1: ó tó ṣe pẹ ní àmì ògógóró ni wọn. Eventually wà á wọrí wípé kò sẹni
0: bá gbogbo eléyìí tí
1: tó má kò sẹni tó
0: yọǹda ayé rẹ fún Ọlọ́run yìí. Ọlọ́run lágbára láti gbà ọ́, ó lágbára láti yọ ọ́ kúrò nínú ìlàkọjá yìí.
1: Ọlọ́run jẹ̀dá lọ, Ọlọ́run jẹ̀dá lọ.
0: Torí náà jẹ́wọ́ Jésù ni Olúwa àtolùgbàlà fi ayé rẹ fún. Ó lágbára lórí tó ń là kọjá, ó lágbára lórí ogun ayé rẹ yẹn. Ó sì ṣetán láti gbà ọ́.
1: Màá bá mi jẹ̀dá lọ.
0: Ẹ jẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí.
1: Jẹ̀dá lọ.
0: Ẹ má gbàgbé pé àjọ láǹfààní láti pàdé lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ láàárọ̀ kùtùkùtù lọ́la ní dédé agogo márùn-ún.
1: Ìbáṣepọ̀ nígbà tó lè ronú. Sọ́ọ̀rì pé ayé èyí ó múlẹ̀ mọ́ fún ni.
0: Ẹ má gbàgbé agbára ńlá return. October 1 ló máa wọ sinima.
1: Ìbáṣepọ̀ Mùsùlùmí
0: lọ. Agbára ńlá fiesta ó wáyé lánàá ní Jesus Center ní Adeleye. Ibi tí wọ́n ti gbé ohun ọpẹ́ sókè sí Ọlọ́run àjọ wà ń bẹ̀ lánàá ni.
1: Sọ́ọ̀rì pé ayé èyí kìí ṣe tẹnìkan.
0: Àdádi Mike Bámilóyè àti Mami Gloria Bámilóyè mo kí yín láàárọ̀ yìí. Àti Jamilọ́lá Mike Bámilóyè ẹni tí Ọlọ́run ń lò láti gbé agbára ńlá return jáde padà.
1: Ìbáṣepọ̀ ládùúrà lè
0: rọ. Mo gbàdúrà fún iléeṣẹ́ Mount Zion Faith Ministry. Ọlọ́run a máa mú iléeṣẹ́ ìránṣẹ́ ìtẹ̀síwájú orí ọ̀fẹ́ Kristi a máa pọ̀ sí. Ẹ má gbàgbé October 1 agbára ńlá return ó máa wọ sinima.
1: Kárí pé ọ̀rọ̀ ayé.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Studio Manager tájọ iṣẹ́ láàárọ̀ yìí. Àwọn náà ni Engineer Stephen Adeyemi Ige. God bless you my brother.
1: Ayé ló máa mọ.
0: Ní ti ọjọ́ mẹ́jọ tèmi àti ọjọ́ láǹfààní láti pàdé, mo fi yín lè fi Olúwa àti àlàáfíà Olódùmarè lọ́wọ́. Lọ́sẹ̀ tuntun yìí lórúkọ jẹ́ lórí ojú ere àti àánú Ọlọ́run gbà. Ó dàbọ̀.
1: Ọdọ́dọ́ èmi lálága, èmi ni President Ìkórè. Ọjọ́ Abátísùn ká ó jí mọ́ ní gbogbo ẹ̀dógún. Ìbáṣepọ̀ kòkòrò lè ronú.

0: lánàá mi ṣàánú.
1: Mo fẹ́ kúrò ní túbú ilé wa. Sàràbà bílíjì náà wá wà Mọ̀ntẹ́lì. Èrò ànáńdà wá bà rúbí jana.
0: Má jẹ́ ìṣiṣẹ́ fẹ́ lóbi.
1: Ọ̀dẹ pàmí ọ́.
0: Má jẹ́ ìṣiṣẹ́ fẹ́ lóbi jẹ ọlọ. Má jẹ́ onírìnà
1: ẹkún yìí ẹkún ògbó ni.
0: Má jẹ́ onírìnà ẹkún yìí ẹkún àná ni. Má jẹ́ nkékun
1: ọlọ́run. Ẹkún gbà ní ọlọ́gbà
0: náà. Má jẹ́ nkékun ọlọ́run. Dídé ìrànlọ́wọ́ fún mi náà.
1: Jẹ́ kì í sọ̀hun tó lè níràn wá.
0: Dídé ìrànlọ́wọ́ fún mi náà.
1: Ràn mí lọ́wọ́ jẹ́ kì í sọ̀hun tó lè níràn wá.
0: Ògùn àdágbé àdàbà ipò.
1: Àràbàkú bàrà
0: lè rí ìdáhùn. Èmi ni mò ń dágbé, èmi náà ni mò ń dáfà. Èmi ni mò ń fà, èmi ni mò ń gbé.
1: Èrò adáka
0: ló ń lọ lọ́wọ́ sí mi náà Olúwa. Olúwa gbà mí kò sàánú
1: mi.
0: Mo ti gbé sí ọ. Bí òun egungun gbígbẹ́
1: bá lè yé.
0: Bí egungun gbígbẹ́ bá lè yé. Bí egungun gbígbẹ́ bá lè yé. Jẹ́ kí ayé tèmi náà yé. Jẹ́ kí ọkọ mi yé. Jẹ́ kí ọkọ mi yé. Ayé ti dọ̀wọ́ ẹ̀.
1: Èrú ká
0: bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀
1: bọ̀ bọ̀ bọ̀ bọ̀
0: bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀
1: bọ̀ bọ̀ bọ̀ bọ̀
0: bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀
1: bọ̀ bọ̀ bọ̀ bọ̀
0: bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀
1: Yọmí ní túbú ilé wa.
0: Ogun agbègbè láwọn ò sọ mí dìde.
1: Túbú tamátì wọn mọ ilé wa Yọmí.
0: Olúwa gbà mí.
1: Yọmí Ọlọ́run.
0: Iṣẹ́ tí mò ń ṣe àwọn èèyàn fi ń kọ́lé.
1: Olúwa Yọmí o.
0: Má jẹ́ kó nira fẹ́mi náà.
1: Jẹ́ kó ràn mí lọ́rùn.
0: Iṣẹ́ tí mò ń ṣe àwọn èèyàn fi ń jẹ èèyàn.
1: Má jẹ́ ó lè mọ́ mi.
0: Orin ló ń kọ́ àwọn èèyàn fi ń jẹ èèyàn.
1: Jẹ́ kó ràn mí lọ́rùn.
0: Iṣẹ́ tó ń ṣe àwọn èèyàn máa fi yàn wọ́n fi yanjú. Báwo ni tiẹ̀ ṣe wá jẹ́? Ó jẹ́ ló ń sà wọ́n fi yàn wọ́n fi yanjú. Ìtàn máa ń yí padà. Arábìnrin Ọlọ́run má sọ ìrètí nù. God help. Help me conscious.
1: Àgbàdo là ń gbọ̀ lẹ́ o. Onímọ̀ jọ̀mú. O ti bá mi dábàdàn kí n máa ga. O ti sọ fún mi pé mo máa mọ máa la àgbáyé já. Má padà lọ́rùn rẹ Ọlọ́run mi. Èrò abá àṣàbàndú arábà ní ṣàbàlú jíníjọ. Ọlọ́run mi.
0: O má kọjá àbí olùgbàlà.
1: Ẹni tó bá ràn lọ́wọ́ láyé kíkú oríire.
0: Mo ṣe ń rìn láàrin àwọn èèyàn ìlú a má kọjá mi. Mo ti ń rìn níbí ìlú a má kọjá mi.
1: Orúkọ Akaba Sáìlìmọ̀.
0: Èyí tí mo fomi jébèrè ní kọ̀ọ̀kan fàánú dá mi lóhùn ní gbàgbà. Fi ẹ̀rí sẹ́mi náà lẹ́nu. Mo ti ń bá wọn yọ̀ Ọlọ́run ayọ̀ mi. Ṣé òní ní ọjọ́ bá máa yọ̀ fẹ́mi náà? Ẹ̀gàn yìí pọ̀ jù. Ẹ̀gàn yìí pọ̀ jù. Àwọn tí ò tó mi gan sọ̀rọ̀ sí mi. Àwọn tí ò mọ̀ ṣe jù mí lọ wọ́n advice mi. God help me consciously. Lift me consciously. Heal my land. Tí ilẹ̀ tí mo bá ń gbìn sí ò bá jẹ́ ilẹ̀ tó léso. Ọlọ́run fún irúgbìn mi kúrò lórí ilẹ̀ yìí kó gbìn mi sórí ilẹ̀ tó ń so èso. Tí olùrànlọ́wọ́ àyànmọ́ yí mi ká. Má jẹ́ ṣe làálàá lórí ọmọ fẹ́lòmíì wá máa jẹ ọ̀rọ̀ mi. Má jẹ́ tiraka títí ṣáájọ lórí ọkọ ọkọ wá lé mi jáde ní kùjókò. Olúwa gbà mí. Olúwa ṣàánú mi. Mi ò fẹ́ rìn bí ìyá mi ṣe rìn. Mi ò fẹ́ rìn bí bàbá mi ṣe rìn. Mi ò fẹ́ fọ́lò pátán ìran wa. Èyí tí wọ́n Ọlọ́run là kalẹ̀ ní the best. For I know the thoughts that I have for you is the thoughts of good and for you to have an expected end. Ẹ bí Ọlọ́run kó má padà lẹ́yìn wa. Ó ti kọjá life recording. Àánú ni kò béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣàánú èmi náà. Àárín fún pọ̀ ń sàlẹ̀. You need to help me, O God. I have no power of my own. Nígbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ èèyàn tó wà mí. Má kọjá lọ lára mi láìyá. Má rí mi nílẹ̀ kó sọ pé ò fẹ́ ràn mí lọ́wọ́. Olúwa gbà mí. Olúwa jọ̀wọ́. Jọ̀wọ́ Ọlọ́run jọ̀wọ́. Do you know that some people are actually waiting to see you fall? They're just waiting. What can do Rodi Batoma so much about support something? God help me consciously. Uluwa shanu ni. Moni lo lulo lo wa yomo. Moni lo awa bani geru a yomo. Àwọn abẹ́ni díẹ̀ ru ògo tó tún máa ń bá nígbè mo nílò wọn. Lord, assign them unto me. Bukata fine. Bukata ipo. Ogun adagbe ada fa ipo. Shanu mi Olorun. Better desile for me making she so much and she so bad. Man better desile for me making she much and she so bad. Ojo ti isu duro de mo ma so fun mi ojo na ma jo waye. Ah ojo to ma so pe won ni gbo ohun e mo ojo na ma jo waye. Awon to lo ma de isere re mi mo nu agolo Olorun ti won si. Ramon chemical sai fahatanina.

0: compadre. Bí Bartholomew afọ́jú. Afọ́jú ni surname wọn torí ayé yí padà ni o. Wọ́n mọ orúkọ bàbá ẹ̀, wọ́n bá orúkọ bàbá sí. Wọ́n pè ní Bartholomew afọ́jú. Àmọ́ ìgbà tó pàdé Jésù, orúkọ rẹ̀ yí padà, afọ́jú kúrò ní orúkọ rẹ̀. Olúwa yí orúkọ mi padà sẹ́. Tó o bá ṣe é, kò sẹ́nikẹ́ni tó lágbára náà láti ṣe. Gbà mí lágbàtán Ọlọ́run mi. Orúkọ ikú, orúkọ ibi, orúkọ òṣì láti tá a fi ń pè mí lé wa. Bá mi yí padà Ọlọ́run. Bàbá ó ti jóni lọ, ó ti jóni lọ báyìí o. Ó ti jóni lọ báyìí o. Wá gbà mí lágbàtán. Mi ò léèyàn. Wá gbà mí lágbàtán Ọlọ́run. Wá gbà mí lágbàtán o. Wá gbà mí lágbàtán o. Kí ẹ̀sìn tó dé gbà mí. Kí ìyà tó dé gbà mí o.
1: Ẹ̀fílẹ̀ mọ ìdúró Wealth Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
0: Ayé retí ògo yìí jẹ́ kó sọ̀rọ̀. Ràn mí lọ́wọ́. Ẹni tó bá rọ̀ lọ́wọ́ ló gbé ayé. Ràn mí lọ́wọ́. Aládé ewúrà, ìwọ nìkan ló ní adé.
2: Tó
0: bá tún pádé fẹ́yàn, tádé orí ìtẹ́ orí kúrò ń bẹ̀. Gbà mí Jésù. Gbà mí. Gbà mí. Olúwa gbà mí.
2: Ẹ̀rù ọlá ń bá ọ̀pọ̀lọpọ̀ tó wà mí.
0: Ọlọ́run gbà mí o.
2: You don't even know what your tomorrow hold. You are scared of tomorrow. Lift your heads with me. Ẹgbẹ́ ọwọ́ Yesu. Kìkì àwa tí ẹ̀rù ọ̀la wa ń bà. Ọlọ́run ẹ̀rù ń bà mí. Mi ò tiẹ̀ mọ bí ayé mi ṣe ń lọ, ikò yé mi mọ́. Mo ti lu ọgbọ́n èèyàn, mo ti sa ipá, mo ti tiraka. Mi ò ń ṣọ̀lẹ̀. Ọlọ́run ò mọ̀. Àfi kò jọ̀wọ́ kò gbà mí.

0: pada olorun to ba nro mi le wa le kan lodun to ba nro mi idile wa le kan lodun
1: to ba nro mi le kan lodun
0: tori temi ma ronu jojumo sanu mi
1: the man at the pool of Bethsaida.
0: Hey,
1: do you remember him?
0: Ma je ma gba se ni ekan lodun ti ma ri anu lẹ́ẹ̀kan nínú ọdún mẹ́fà.
1: Ah, Ọlọ́run jọ o.
0: Sànú mi máa ru omi ilé wa dada, máa ru dada.
1: Máa ru omi torí
0: ìdílé gbogbo. Máa ru omi ilé wa, máa ru dada.
1: Máa rán olóore sí mi ní gbogbo ìgbà.
0: Máa ru omi ilé wa.
1: Máa ru, máa ru
0: omi. Omi ọkọ mi máa ru.
1: Ru omi torí mi.
0: Jẹ́ kó máa rí nǹkan mu.
1: Rabbi
0: Hikaba Saba.
1: Do not let me run dry.
0: Jẹ́ kó máa rí nǹkan mu Ọlọ́run.
1: Do not let me run dry
0: of you. Jẹ́ kó máa rí nǹkan fún ayé.
1: I don't want to run dry of
0: your
1: health. Má ru omi lẹ́ẹ̀kan lọ́dún torí mi. Má ru lójoojúmọ́.
0: Mi ò ní tọ́nú owó.
1: Má ru omi
0: torí mi. Mi ò ní tọ́nú ògo. Mi ò ní tọ́nú àánú.
1: Má ru lu.
0: Ìdóríde yóò ní tọ́kẹ́ o.
1: Má ru omi torí mi. Torí mi, má ru omi torí mi.
0: Rabbi Anu Sabahabu.
1: Má ru omi torí mi.
0: Eraba Rambu Ubele na Sabahadi. Alarumio.
1: The man at the pool of Bethsaida. Anytime you try to enter into that water, I want you to start your wobe. Want to start your wobe? Only wobe. Only one. Let you explain me. If you move cock cock day, you go at the root on go to the go wobe. Allah will tell me my ru omi lo jojo. Má jẹ máa gba àánú lẹ́ẹ̀kan lọ́dún. Àánú fún ẹ̀kan lọ́sù mẹ́fà. Àánú ojoojúmọ́ ni mo bèrè fún. Àánú every day mercy.
0: Ohun tí mo bèrè fún
1: yóò. Every day blessing.
0: Lójoojúmọ́.
1: I want to receive help from all angles.
0: Lójoojúmọ́ bàbá.
1: From the north, south, east and west.
0: Ràn mí lọ́wọ́.
1: Má jẹ kí àánú sú ọ láti máa ṣe fún mi. Ọ̀rọ̀ mi má jò sú ọ.
0: Má jò sú ọ.
1: Ọ̀rọ̀ mi má jò sú ọ
0: Olúwa.
1: Má jẹ ìṣẹ̀rú ẹgbẹ́. Má jẹ kú sórí mo ṣe ṣe ṣe.
0: Má
1: jẹ kú sórí mo jìyà mo jìyà. Má jẹ máa bá wọn dún nísàlẹ̀. Jẹ́ kí èmi náà dún lókè. Má jẹ kó tọ́ fún mi porogodo.
0: Má
1: jẹ kó tọ́ fún mi porogodo. Ọlọ́run gbà mí. Lord help me. Èmi ò gbé ojú mi sórí òkè wọn. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá sí wa? Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá. Ẹni tí ó dá òun òun ayé, òun kì yóò gbà kẹ́mi kí ó fi ẹsẹ̀ mi gún òkúta. Ẹni tí ń pa mímọ́ kì í sùn, kí èsì ẹni tó ń pa Ísírẹ́lì mímọ́ kì í sùn, bẹ́ẹ̀ ni kì í tòun pé. Olúwa ni olùpamọ́ mi, Olúwa ni òjìjí mi lọ́wọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí nígbà ọ̀sán, bẹ́ẹ̀ ni òṣùpá nígbà òru. Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Olúwa yóò pa mímọ́. Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Láti ìsinyìí lọ, yóò pa àwọn ọmọ mímọ́. Yóò pa àwọn olóore mímọ́. Yóò pa iṣẹ́ mímọ́. Yóò pa ọkọ mímọ́. Yóò pa àlàáfíà mímọ́. Yóò pa oyún inú mímọ́. Láti ìsinyìí àti títí láéláé. Àmì, àmì, àmì ní orúkọ Jésù. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ń gbọ́ ohùn mi tí ò tí fi ayé rẹ̀ fún Jésù, tó wà níbí, tó ń bi Ọlọ́run pé kó má padà, na ọwọ́ yẹn sókè, kó gbàdúrà yìí pẹ̀lú mi. Olúwa, mo gbà ọ́ lọ́sùn, mo fi ayé mi fún ọ, mi ò lè dá ṣe, mi ò lè dá gbé, àfi kó ràn mí lọ́wọ́, bá mi gbé, ràn mí lọ́wọ́, tí ó rọrùn fẹ́ mi náà, tó bá gbàdúrà yìí pẹ̀lú mi. Gbàgbọ́ pẹ̀lú mi pé Jésù ti dé ọ̀dọ̀ rẹ, ìyanu dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lórí rẹ, èmi náà máa bá ọ jẹ́rìí. Láti sí lọ àti sí láéláé. Àmì, àmì, àmì ni orúkọ Jésù.
2: Forúkọ bá àwọn bá ògo fún Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ògo fẹ́ni tó ṣayé nígun
3: mẹ́. Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
2: Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ògo ni forúkọ rẹ̀ lókè ọ̀run.

wípé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ máa tẹ̀síwájú nínú ṣíṣàmúlò afẹ́fẹ́ gáàsì CNG àti àwọn nǹkan mìíràn léyìí tó wò rẹ̀ rọrùn láti dáàbò bo ọrọ̀ ajé àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ àwọn àyípadà owó epo lágbàáyé. Wọ́n á fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dẹ̀bùrú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lórí ipò akúrẹ́tẹ̀ tí iná mọ̀nàmọ́ná wà lórílẹ̀-èdè yìí wípé òun gan ni ló ṣokùnfà ṣíṣàmúlò ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ fún títan àwọn iná alẹ́ lójú pópó. Wọ́n á fún yín pé akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ awakọ̀ òfurufú àti olùkọ́ lórí bí a ti ṣe ń wakọ̀ òfurufú ni ló ti dágbére fáyé nínú ìjàmbá ọkọ̀ òfurufú lè tó wáyé lásìkò ìdánilẹ́kọ̀ọ́ wọn ní agbègbè gúúsù ilẹ̀ Kẹ́ńyà. A mú àfihàn pé ó kéré tán ènìyàn méjì iná ti ṣekú pa nígbà tí ènìyàn mẹ́fà sì fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí àwọn aláṣẹ ilẹ̀ Russia ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkọlù òru mọ́jú tó lágbára nínú àdó ikú ilẹ̀ Ukraine sí agbègbè Moscow náà. Nínú ìròyìn eré ìdárayá ńlá tí mo wá fún yín pé ìdíje Premier League lẹ́yìn tí ikọ̀ Arsenal bẹ̀rẹ̀ dáadáa èyí ló ti forí ṣánpọ́n lọ́jọ́ Saturday gẹ́gẹ́ bí Britain ti ṣe fìyàjẹ wọ́n pẹ̀lú ọ̀mì ayò 3-0. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kúnlé Olówó. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

Èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí World Radio 89.3 FM ní déédéé agogo mẹ́rin sí agogo márùn ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó yẹ pé mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédéé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́.

0: sọ̀rọ̀ jáde.
1: Thank you, Father.
0: Ẹkún tó ń pọn onígbàgbọ́ nínú ọpẹ. Ẹnì kan ṣoṣo tí ò kí ń change guest artist.
1: Ọlọ́run tí ò kí ń change shirt and trouser.
0: Ìwọ nìkan náà ni kò sẹ́ni tó tó ọ.
1: Kò sẹ́ni tó tó ọ, Ọlọ́run.
0: Ta ló tó ọ?

0: Filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Time is 5 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM gérégé lago márùn-ún ìrọ̀lẹ́ lù.

0: jí ní bèrè lè dojúkọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ dojú ẹ̀kọ́ mọ́mí kí dájú wa support mọ́mí ní àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yín mo fẹ́ bèrè pé kí ni ìṣòro tó ga jù tó jẹ́ pé ẹ là kọjá tọ́lọ́run dẹ̀ mú yín borí ẹ̀ pé bóyá ní bẹ̀rẹ̀ ni ẹlòmíì àsọ pé bẹ̀rẹ̀ ìgbéyàwó ẹlòmíì àárín ẹlòmíì bóyá lẹ́ ṣùgbọ́n ta lẹ́yìn la kì í pray fún lọ títí pé kó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n kí ni nǹkan tó jẹ́ pé challenge like ìṣòro ìdojúkọ kan tó jẹ́ pé ó le ṣùgbọ́n ọlọ́run ṣàmú yín borí ẹ̀ tẹ bá lè ṣí ẹ̀ pẹ̀lú àwọn ara lè tẹ̀lé bá wa sọ láwọn tó bá ń larú ẹ̀ náà kọjá wọn mọ̀ pé kò sí nǹkan tí ó ti ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tòrọ ẹlòmíì tírú nǹkan báyẹn bá dé bá ẹyin yorùbá náà bí ẹyin àgbà náà lè má sọ wípé ìjà òde ni kiri kan ò ṣe kiri kan so ẹ tíjà bá dojúkọ ó máa fẹ sọ wípé ṣé kiní yìí ẹlòmíì àsọ ìgbà ìtùká ló kàn ó àkáwọn dẹ ẹjọ ẹ bá wa sọ fáwọn ara ilé nǹkan tẹyìn ti là kọjá láti ogójì ọdún ó lé méjì tẹsí bẹrẹ ìrìn àjò ìfẹ yín.
1: Ẹṣẹ́ olóòtú ẹṣẹ́ mà ohun ìṣòro àbí ìdojúkọ ńlá tí ta dojúkọ nínú ìrìn àjò yìí nínú ìrìn àjò ìgbéyàwó yìí òun ni ní pàápàá jùlọ nínú mission work nígbà tí wọ́n rán wa lọ kúrò ní Nàìjíríà ta lọ ṣe iṣẹ́ mission a rí i pé a bá ìdojúkọ ńlá pàdé tó kọjá agbára wa lákọ̀ọ́kọ́ gbà tá a ti ẹ̀kọ́kọ́ débi mission yẹn ilẹ̀ tẹ́yìn òde rí so a fi bẹ́ẹ̀rí support ló títí so ó mú wa láti máa ṣe láti tún sọ pé ibi tá a wà yìí a tún gbọ́dọ̀ fi nǹkan kan máa pawọ́ o la bá bẹ̀rẹ̀ sí ní wò kí la lè máa ṣe tó yẹ pé a fi lówó lọ́wọ́ adẹ́rù owó ṣiṣẹ́ ọlọ́run so àwa bẹ̀rẹ̀ sí ní ìtajà nǹkan tá a tẹ̀ ṣe ní akọ́kọ́ ra ẹ̀rọ ata tó dárí pé ó ṣàṣì nílùú yẹn àwa rà àwa fi ń lọ ata fáwọn èèyàn pé at least kí àṣírí lè bọ̀ number two ìṣó lójúkọ míì ta tún rí ń bẹ̀ òun ni pé nígbà tó gún dé nígbà tí president ìlú yẹn ń sọ pé kí àwọn nigerians kan wà níbẹ̀ àwọn ìlú mìíràn kan kúrò ìgbà tán dẹ̀ sọ pé ká kúrò yẹn níbi ìrọ̀lẹ́ lago márùn-ún báwo la ṣe fẹ́ kúrò nílùú yìí plane lẹ́dẹ̀ máa ń gbé wa báwo la wá ṣe gbogbo wípé ó da kí la máa ṣe o dádì wa lọ sí ọlọ́ṣẹ́ owó lọ́la sí owó ìlú yẹn àwa ń bọ̀ náà ń gbọ́ tán ní all nigerian must leave àwa wò pé báwo la ṣe fẹ́ lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnìkan náà tó jẹ́ pastor deeper life òun náà jọ̀rẹ̀ wa family friend àwọn náà ni nǹkan tá a máa gbọ́ rè kí la fẹ́ ṣe báwo la ṣe fẹ́ jẹ́ àjọ́ dẹ̀sí ti gbọ́ ọ̀nà pa wọ́n ti gbogbo bọ́dà pa bá a ṣe wá jáde lóru yẹn ní alẹ́ yẹn nìyẹn a tẹ̀fẹ́ ṣóúnjẹ alẹ́ ní àlè ṣóúnjẹ àkànjáde bí a ṣe wá lọ sí ibi tí abára wa ní hòtẹ́ẹ̀ kan ṣá níbi hòtẹ́ẹ̀ yẹn wọ́n ṣàwà tí wà mọ́bẹ̀ nítorí pé àwọn sójà yẹn wọ́n yìnbọn lọ́tún ló sì ká tó kúrò lé náà tí yìnbọn wọn yógun yẹn lé gbàmí àlèjì làárọ̀ ká bá bi ọta àbọ̀n bíi mẹ́jọ nílẹ̀ nínú ilé nínú compound a tún débi tá a tún sá lọ náà wọ́n tún mú ìbọn lọ́tún lọ́sì débi pé kò sóúnjẹ àgbóúnjẹ dání kò sóúnjẹ kò sómi nígbà tó wáyá tó di ọjọ́ kejì even lálẹ́ ẹjọ́ yẹn àwọn tá a jọ jẹ́ ọmọ nàìjíríà àwọn kan tó ń wà ní capro àjọbára àwọn tẹ̀ gbé búrẹ́dì dání àwọn náà já búrẹ́dì díẹ̀ fáwọn ọmọ nígbà òdìjọ́ kejì kò sómi kò sóúnjẹ ọ̀dẹ̀ ń yìnbọn gan tán ní abásásíbí wọ́n tún ní ká lọ sí ìsàlẹ̀ lọ́hùn bá ṣáà ń sákiri débi pé ọmọ wa ìkan náà ọmọ wa ó kàn fíǹtì ni níbẹ̀ ooru ibi tán kí wà mọ́ kò sí ventilation ooru nígbà tó wá yá tán ceasefire mo tiẹ̀ wá níwò pé kí n tẹ̀ lọ báwo la ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run wa ran àwọn red cross náà wá náwa ni pé kí àwọn ọlọ́mọ nìkan ni ó pàwọn fún wọn ní two slices of bread.

0: ati nkan bi ti ton ma mole ba se wa kuro nbe niyan ta wa wa bi ibibe bo se wa fun won ni ta omo yen sese wa ro njeje niyan a wa wo ba bo la se fe lo titi boda ile a le pada sile nkan yen le de bi pe a sa gbadura agbado lu arun wa lo ka ma forogun bi awon bo se wa fun wa ni anfani awon America kini awon lo marine awon no wa evacuate wa kon to wa evacuate wa nbe yen idamu yen po idamu yen po so even general vasia wa awon gan tin gbadura iwo olorun to yo daniel oh to jo ninu ewu oluwa ba mi mo awon ebi yi ba wa mu won pada awon ti gbo news ni Nigeria. So ba sha se ale eru ale kaso ale ko nkokon a saba mu boya bi a si gbe letter kekere agbe ba se nsa igba yen ni mo mo pe owo ma nkuna owo o ma fail ara won Japanese ara won awon ara ilu mi won ko wo dani ba won rowo na won ri ofi ori nkan fi ra oni kaluku kon sare ila ilo a kon sakiri ni ti t'olorun fi wa lu awon America ton wa marine ton wa gbe koptan la on fi evacuate wa lo si ilu kan from there ni awon Nigerians wa ko awon won ko awon soja wa si ilu ta tun lo yen on ko awon ogun nkan ogun wa nkan ba wa se wa ni anfani yen lati wo plane lati wo abara wa Labuja niyan se de wa mo a sese wa bere life afresh le mo awon kan wa wa so but mo dupe pe Olorun de mi wa si because ko rorun nigba to gun yen le gan ma ri awon oku eyan o ma ti kunu trailer bayi won ti pa awon eyan jo lo elomi won ni ko deny Christ won gi won lapa imi a gi omo mi lapa a gi mi lese awon family ka kere be sugbon ninu gbogbo ewu yi Oluwa fi anu ko wa yo Oluwa mo wa pada wa si ilu wa layo ati alafia atun ra awon ara ilu mi iben mi na ton tun satele wa wa ikan lara awon to satele wa akan ba ninu plane ni do ti wa si church wa fun osu meta bo a jo soro pe ko ba wa lo but o ba Nigerians kan lo awon yen couple ni won ti bimo won ni wo pada leyin wa iwo na ni ko tele wa emi de wa wo yi pe ba o akan ba no plane bo gba ti o ti soro a wa wo ba se bara Labuja lo ba ba wa wi pe emi de awon Igbo o ti soro won ara e fun awon Igbo ara ilu yen ni o soro awon okunrin yen tin tele kakiri ngba to wa ba npe mommy e ma wo mi ni ran mi lowo en ti mo ngba gbe te mo o na ki ma tele awon e ran mi lowo so o sa ni o da baba daddy so no ba ni o da ka ran lowo bi mo se mu ba se momo yen sodo ni e fun odun mewa a mo ye a mo ba ba so titi to fi wed to wa wed Nigeria nbi nisin na ti di pastor so adupe lowo Olorun to ma ko ni yo ninu ewu o ko wa yo ninu ewu ko je ka fomo sise ran ise sibe ko je ki afoko sise ran ise ko je ki foko sise ran ko ti bi Naomi kin wa pada lowo la so we be thankful so I thank God God is faithful God is kind
1: Olorun sun adupe lowo Olorun eyan ra le iriri kan na ni egbo ton yen bo se je pe ma se ma daddy na to so ti won na ni ona miran sugbon ko to di pe daddy so ti won e je ka pe awon number to wonu kulu yi ti e le pe wa si boye ni bere kan tabi omiran te fe bere lowo awon baba ati mama wa to wa ni kale e ma gbagbe eto to n lo lowo lowo bayi ni West Radio 89.3 FM ona ni riri lagba ninu idile ninu igbeyawo ona ni anse ti wa awon baba ati mama wa to wa ni kale na ni baba wa Adetona Samuel ati mama wa Dorcas Omolara Samuel awon na wa ni kale won ti lo goji odun o le meji ninu igbeyawo won awon isoro tabi idojuko ti won ti la koja ninu igbeyawo ona ni egbo ton lowo lowo ba so boye ni ibere ko tabi omiran ele te fe bere lowo won awon number awon na ni mo fe pe jade yi o 916 893 1000 o 916 893 1000 ati
2: Missionary ni wa ba tin lo si ilu kan la n bo si ilu mi ngba ti a pada si Nigeria a tun lo si mission field mi ni Akwa Ibom.
1: Hello e kuro le sa o. Yes sir. E jo ki loruko yin ta ti bi te tin pe wa sa.
3: Oruko temi ni Aimola Ewa.
1: Ese baba wa ina. ìbéèrè yín sá o.
3: Kí bàbá wa àti màmá wa kú iṣẹ́ Olúwa.
0: Ẹ ṣe sá. Ẹ ṣe púpọ̀ sá.
3: Èmi kan ṣe ìrìn àjò ọdún méjì lẹ́ẹ̀dógójì tó kó ń fẹ̀rẹ̀ mi. Àánú lè rí gbà. Àmọ́ ara dọ́gbọ́n sọ ìtàn kékeré kan tó lákàákì. Ṣùgbọ́n èsì gbógun lọ́lọ́run jẹ́ wa rẹ̀. Nígbà ni ìtògbéyàwó fẹ́ ṣe ìròyìn rẹ̀ lóhun mọ̀rìn mọ́rin. Wọ́n á fẹ́ kẹra gbéra sí àkókò tá a wà yìí. Ojú ò lẹ ti wò ó sí ago ìgbéyàwó èyí lọ tó ń fèsì bí ti sọ́hùn sí gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run fún tọkọtaya. Ojú ò lẹ ti wò ṣé bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó ní àbí ọ̀nà àbáyàwó ni àpapọ̀ ìjọ kìrìsẹ́nì yóò ṣe nípa rẹ̀. Ìdí mi ìbéèrè mi rèé o. Ìdí yìí ó ti ń fi ìdílé jù. Ó ti pọ̀ jù ó kú òkèrè ni. Àwọn ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tó di dálé mosú ti pọ̀ jù wọ́n pọ̀ jù sí lọ. Ó dé kí ló ń ṣẹlẹ̀? Bàbá wa ìbéèrè mi ni ẹ má dùnú màmá wa.
1: Ẹ ṣe sá bàbá wa ìnáwó láàrin wa.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ ń béèrè ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ òun ni àwọn ènìyàn àti yà kúrò níbẹ̀. Nítorí pé tí wọ́n bá yà kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí mo máa ń sọ ta bá ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó màá sọ lé ní English ẹ̀yà màá lè sọ ní Yorùbá tó bá ya tàbí kẹ́yìn náà túmọ̀ ẹ̀. I used to tell people pé God's manual for marriage is perfect. And what is God's manual? Òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn tá a yẹ kó ń bẹ̀ tá a ṣe àmúlùmálà ẹ̀ kò ní rí bó ṣe rí lénìí. Torí ohun tá a wá gbàgbọ́ nígbà yẹn a rí pé àwọn èèyàn ti yẹ ẹsẹ̀ gẹ̀rẹ̀ kó nínú rẹ̀. Eléyìí ń ṣẹlẹ̀ sí gbogbo ìjọ Ọlọ́run ní òde òní. So ohun tí mo rí tí ó fà á tí a fi ń rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo rí mosú àbí kí n kọ́ tẹ́ ìpínlẹ̀ kan
0: ilé
2: mosú
0: a tún padà
2: sọ́dọ̀ bàbá wọn èèyàn tó ń ṣí kiri. So àìtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yẹn àìdúró lórí ọ̀rọ̀ Ọlọ́run òun ló fa gbogbo wàhálà yìí. So àfi tí ìjọ Ọlọ́run lápapọ̀ ta bá fókọ̀sì àwọn èèyàn ká mú wọn padà sínú ọ̀rọ̀ Ọlọ́run láti tẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. So ọ̀rọ̀ Ọlọ́run ò yí padà àwa èèyàn la máa ń yí padà. So ọ̀rọ̀ Ọlọ́run dúró ó wà títí láé ká má sì ṣe gbàgbé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ nínú Hebrew orí kẹrin ẹsẹ̀ kejìlá. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe ló dàbí ìdá olójú méjì ìnà tí ó ń fi síbí fi sọ́run ó dẹ̀ máa ń wọnú àyà pínpín àyà. So tó bá báyìí ń gba ọ̀rọ̀ yẹn láyè a ṣiṣẹ́ àtúnṣe tó yẹ kó ṣe nínú ìgbéyàwó.
1: Ẹ ṣe bàbá wa Adétọ̀nà orí ìbéèrè yẹn náà ni mo wà tí mo sì fẹ́ béèrè pé bí mo ṣe ń bí lérè pé àwọn ìṣòro tí ẹ là kọjá àwọn míì nínú ìgbéyàwó tó yẹ pé bóyá ojú pípọ́n wọn tó pọ̀ ọ̀tọ̀ ni nǹkan tán rò pé àwọn máa bá nínú ìdílé ṣùgbọ́n ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n bá. Ìgbà míì mo lérò pé ó máa ń ṣokùnfà ìpínyà láàrin tọkọtaya ká má tẹ̀tí wá sọ àwọn tó yẹ pé bóyọkọ a máa na ìyàwó ìyàwó a máa na ọkọ irú àwọn ọkọ ìyàwó a na ọkọ irú àwọn ọkọ bá yẹn náà to le fa awon isoro to le fa ipinya ninu idile ti a wa so iyawo di olomo kan ti wa tun lo dale mosu ta tun pada sodo awon obi e pada e je ka gba ipe yi. Hello.
3: Hello ma e ka le ma o
1: e kuro le ma o e jo ki loruko yin ati bi te tin pe wa
3: Mrs. Akala ni ma lati New Garage. Mo ki mommy ati daddy o. Inu mi dun lati gbo won mo kan te lai bi mommy ke so. Owo gbo dun mo ro pe nkan ti daddy gogo ko ri ni.
1: Won jo wa nu choir ni won jo wa.
3: O du mo. Bere ni nkan ti se o ko be be lo mommy ki la won na wa ri lo ara daddy. Gogo ko fi. Ni te nse jinu si bere ni ti mo be bere ni pe se momo ti won ni omo tawon na se pastor abi to won na nife to si nife si lati se pastor o ko bere mi ni
1: e ma e se mama ki ola lati New Garage e se pupo ibere meji ni won bere pe se lomo to se pastor tori mo pe si di grandma and grandpa ipe ni tun ti wole o. Hello.
3: Hello, atoku.
1: E kuro le sir abi baba wa ina bolarin wa
3: emi na ko ni.
1: Yes sir.
3: O dupo lo baba fun ati kale dahun bere
1: koma
3: o je ka mo daju wi pe oro Olorun to to nipa de yawo ohun lo le mu tete gbe yawo mu le ki lo wa sele si oro Olorun ni to le mu se to le mu dile sese kwale se awon pastor ni o ti se wasu mo ni abawa tan ti se iwasu fun la ye pe ya ile ti fun e ri pe opolopo awon to lo dale mosu yi ojo ori won kekeke ni 30 40 34 e to fe ti do ni 50 ko fe bi de bo ke fe bo Mwen gati moun soti di baba wa, di imaje, di objo, se amoro la wunye ni, ki ori le do, poli toka wa, ton wwa soufoun, apa wwa ton kati eke ni, si mwa yin poro la mbo wa, ni mwou kwa re, kwa e bwe, bile, bile, kouk leji wa.
1: E she gon baba wa bola,
2: a she bola, a she.
1: E ta amoro, e bere lats pe.
2: Gege bi yon te embere yi, ari pe oro lorun, ni ile ijosin ti won tin so otito aye n so otito yi lemo lemo ni igba gbogbo sugbon a ri pe eyan pin si ipa meji a ri awon kan ti won ma gba oro naa ti gbogbo okan won ti won si ma bere si mulo ni ese kese bẹ́ẹ̀ làwọn mìíràn wà wọ́n ní kí ni wọ́n ń sọ ọ̀rọ̀ wo náà ń sọ a ti gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ ṣùgbọ́n wọn ò ṣetán láti fi ṣe ìwà hù wọn ò ṣetán láti mú lò sọ àwọn nǹkan wọ̀nyí ló ń fa èrò ilé mosú tẹ̀ ń sọ ẹ̀. Gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀ Ọlọ́run tí àwa ń sìn kò ń fi ipá múni láti ṣe ìfẹ́ tirẹ̀ so a ní nǹkan tá máa ń pè ní God's will a sì ní ìta ń pè ní permissive will ìfẹ́ inú ara mi ni mo fẹ́ ṣe ìyẹn mú kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ má lè dúró lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìgbékalẹ̀ fún ìdílé onígbàgbọ́ so ohun tí mo rí níbẹ̀ nìyẹn tá bá sì bẹ̀rẹ̀ sí yẹ ìwé mímọ́ wò àárí ó sọ fún ọ ní ká jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ká má ṣe jẹ́ olùgbọ́ nìkan ọ̀pọ̀lọpọ̀ olùgbọ́ nìkan ni wọ́n jẹ́ wọn ò jẹ́ olùṣe ọ̀rọ̀ yẹn so nǹkan tó fà á tí wàhálà fi ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó òun nìyẹn wọn ò fèrè ṣetán láti jẹ́ olùṣe ọ̀rọ̀ yẹn.
0: Ẹ jọ sí mo lè fi
1: kún ẹ fi kún mọ́ mi
0: ẹgbẹ́ mi fẹ́ fi kún ni wípé ṣé rí láyé òde òní ẹni tó bá ti ní ọkọ gẹ́gẹ́ bí obìnrin ó gbọ́dọ̀ lẹ́mí ìforítì àti ẹ̀mí ìfaradà it's a great sacrifice lati bokunrin gbe ko rorun ori ofe olohun ni ṣugbọn ro opolopo ni mi le farada o mi le agba temi awon tawon mi ba nse eyin ni e o eyin ga le gba yen ini o le gba yen temi o gba mi wa to ko ba lowo lowo a ma ni e ti e ba ti fun mi lowo mo ma kuro ni emi ni le ba jiya mo ni o ye ko ri be to idi ni yen to ye pe iyawo go o gbodo ni se gidi lowo to ti o ko ba ri file iwo bo la siri nkan to je ki igbeyawo wa ko ladun ko de je ko pe yin yen
1: tori mo se o eyin mejeje ranse olorun ni
0: be
1: ta lo wa nsise nu yin bawo le se toju awon mo dagba gan
0: le bi oko mi bawo se nsise olorun e mo pe elo na fun pastor ko le to wa lati ran awon mo wa le
1: we
0: emi mo fi ara mi fun ba se nsise olorun mo de fara mi fowo mo nsowo gidigidi gan titi di sisin mo wa very very hard working so ye pe ti o ba ti si lowo daddy o ja
1: e je ka gba pe hello
3: e kuro le
1: o
3: itolu wa to ni le ko si
1: okay
3: mo fe bere lowo daddy at mo mi gbo gba tan so kon si se missionaries ni se ko wa se ta won mo education mo igba ise ko ti aba kuro bi gba to wa ko si lo si bi ko
0: to
3: kuro bi to si lo si bo mi se ko wa first education won mo se ko le e je ti wa wo gba wo green ẹbẹ wo churches ni si ọjà àwọn obìnrin wa àwọn ọmọ kékèké ti àwọn tó ń ṣẹṣẹ mari yẹn ìmúra wọn gan ìṣesí wọn gan àti pé ẹlòmíràn kò ní respect kò ní òun kò tó lè tó mari tó tán ti ń ṣe bọ lèmi ẹdọ bàbá mú bọ kí wà ní ìmọràn tẹ lè fún àwọn ọmọ òde wa ẹsìn yìí tó fi lè máa pẹ nílé ọkọ wọn tó ní sí wàhálà àti ìdààmú
1: ẹ ṣe. Ẹ ṣe ìyàwó
0: ẹ
1: ṣe mà. E ma soro yin e bere e short koke tori akoko wa ehe oya e je ka gba pe ka ku dan gbogbo epo hello
3: you know to ni e dan gbogbo epo lote yi omo mo fe lu logo e eh bi ni pe labalabo mo fe lu logo e
1: nbe ni abalabo
3: awon sise yo lohun awon tun mu owo mo bi wọ́n pè ní very very títí di ìṣàkókò age of 67 ọ́fíìsì fún ṣe owó gidigidi ẹgbẹ́ sẹ́gbẹ́ àwọn ọmọ tó wà níta sí tó ń lọ́tọ́ mọ́kùnrin táwọn fẹ́ ṣọ́ ṣe ṣìyàwó ní lọ́dọ̀ arákùnrin ni ẹgbọ́n tí wọ́n máa yẹn kan ìṣò ní bàrin àjò náà jẹmọ́ ìlọ́wọ́ ìyá wa
1: àmì ẹ ṣe gan yìí bàbá wa
2: àìná
1: wọn ni ẹ ń sọ̀rọ̀ kan bọ̀ lẹ́kan pe nípa bẹ ṣe ran dádì lọ́wọ́ tó tẹ̀jẹ̀ kí ìgbéyàwó yín kó ládùn kó lóyin so wọn ni pé pẹ̀lú bẹ ṣe jẹ́ tẹ máa ń lọ láti ibìkan síbì kan báwo lẹ ṣe sọ̀rọ̀ ilé ìwé àwọn ọmọ ṣé boarding house lẹ lọ kó wọn sí ni àbí ẹ kó wọn sọ́dọ̀ ará àdúgbò àbí family àbí báwo lẹ ṣe ṣe sí ìrìn àjò wọn fi gún régé.
0: Ṣé rí nípa ọ̀rọ̀ education àwọn ọmọ pẹ̀lú mission work oyizi o kò rọrùn rárá ó àfẹ́tì wọn ó àfẹ́tì education wọn because irú ìgbà tí wọ́n wà ní ìtàgbà ní union outside Nigeria tí ogun dé yẹn ẹ wo gbogbo ẹ ti lọ́jú lò ó lọ́jú pọ̀ ibi class tán wà a láti kúrò ní àwọn agbé wọn àwọn àgbàtà dé nìkan láti mú wọn sí school mi from one school to another torí bá ṣe dé yẹn a tún lọ sákò ìbọn at least a lo ats ńbẹ a kúrò ńbẹ a tún lọ sí ìlọrin àṣàṣe ń lọ káàkiri nìyẹn ó wà fẹ́tẹ̀ education
1: wọn. Ẹ wá ń dì wọ́n kiri.
0: À ń dì wọ́n kiri ṣùgbọ́n gbà tá a wà lápò ìbọn yẹn a wà wò pé ó dá kí wọ́n lọ sí boarding house ní redemption camp ní school
2: àwọn
0: redeemer high school ní àwùjọ àwọn rẹ̀rẹ̀ pastor adéboye wọ́n ṣá wà ńbẹ̀. So pe ka distraction ma po before then go just la kokan ko won lo igba ti wa la just awon ti ogun pin se lohun lotun la won pastor wa ton wa in church wa lohun ni e jo nitori olohun awon omo yi o ba yin gba se ranse o e ma fo mo yin se ise ranse o e ju e ba wa ka awon omo yi kuro nbe e ba wa ko won kuro ba de se wa ko won kuro nbe la pa ku o da bo la fe ko won lo ba se wa ko won lo si Ridima High School ni
1: tori akoko wa ti lo gan eh mama to pe lati mama Kiola won ni pe kini eh pe ki le ri lara daddy e ba wa so yen na fun won to da won na gbe pe lowo lowo pe te ina fi so yi pe ah daddy wu yin ni shoki
0: ah nkan ti
1: abi wa mi mo yen na lo te be eyin owo physics won daddy la won wo ti yi o dada
0: eh keri igba yen holiness po emi o te wo yen o spiritual aspect le mi le mi wo bi pe toju oju to ba ma ba ni kale ko gbodo se ataro se pin so spiritual yen gan le mi wo ju ni ni pate mi o
1: eh de
0: ri pon je omo olorun to so mama wo gan na je omo olorun ta jo wa ni jokan na mama temi na je omo olorun ta jo wa ni jokan na then I dey refer fun oro olorun afira fun mi ise yin rere lati kekere mi o lati kekere
1: oluwa se won tun bere pe ah se eni kokon na omo yin to je iranse olorun
0: be ni ma
2: most of them
0: most of them
1: ele ti a ma fi se ipari tori akoko wa ti lo gan ni shoki daddy kini imoran yin fun ile alayo fawon odo to n gbo wa bi awon to sese se gbe yawo tawon na ma fi ni ile alayo lojo waju ni shoki
2: imoran mi fun won ni pe ku won fi gbogbo okan won fun olorun then ti won ba ti le fi gbogbo okan won fe olorun ton mo olorun ni toto emi mo ato won so mo gba won niyanju pe kon ma sare ju olorun lo
1: e se dadi
2: won ni suru kon le je ni adura
1: se
2: pelu oro olorun
0: ko bebo olorun
2: bebo olorun ko wa lokan ya
1: e se dadi ati mommy wa tun wa ni te wa ni kale e mommy e ba wa gba won obirin na ni moran ni shoki kan to ye kon ma se nu ile si oko won fi mama feran won si bi dadi se mu fẹ́ràn yín sí lọ́wọ́ lọ́wọ́ tó rán sọ pé tí jésù àfi dé ẹ bá sọ jù a máa retí yín gbà mìíràn o
2: wọn ní bá ṣe ń ṣe iṣẹ́ ilé mi ò fi dáhùn àjọ ń ṣe ni nípa àwọn àwòkọ́ṣe yẹn àti jèrè ọ̀pọ̀lọpọ̀ kan fún kristi láwọn ilé ta gbé tó jẹ́ pé àwọn èèyàn yẹn náà lónìí wọ́n ti di àlùfáà òjíṣẹ́ ọlọ́run
1: ẹ ṣe púpọ̀ ẹ bá wa kí àwọn ará ilé pé ẹ bá wa dágbére fún wọn pé ó di ìgbà kan
0: náà kí gbogbo ará ilé pé ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ fìfẹ́ gbọ́ wa Olorun ife asan fun yin.
2: Amen.
0: Anu Olorun a ma be nikankan gbe.
2: Amen.
0: Oluwa de di gbogbo wa mu dopin. Then fun awon odo wa e je ka ni se gidi lowo. Ta ba ni se lowo a ni so pe dodan o fi gba ton ko ba fun mi. Emi tin ba ti lowo ti mo taja ti mo rowo ma ra oje sile. Toko mi ba de tun fun mi ma ra. So ko je ka la ko nje. Ko je ki alaka aso. Ko je ka so de je ka won mo wa kon le lo lewe but opolopo oni sise kon ni se lowo elomi to ba de ni se ma le aso lala emi o le aso lala o awon aso aso ti mo lewo la won mo mi to ro won da aso bora mi so cut our clothes according to our according to our size abi clothes according to your
1: your clothes no dey abi size
0: na according to your size so ka ma fa gbo ala go sise elomi oko loko lo mama o bo se nowo fun yawe a ma ni e ori lagbaja a ma compare a be so pa to ba compare ara won pelu ara won won wa wise they are not wise eh bi lu se ri ka mo ba se mama manage pelu oko wa ka de ko ba se mama bo awon se oko wa lati ri ka ma fe di won sita iru emi nsin ko se to mo bo se nlo nu ebi wa kan ri pe gbogbo olohun kan se ni to de mi so pe oluwa bu kan ko mi ko lowo ko le toju mi ko de bu kemi na to ba je pe olohun bu ko mi o bu ko mi nitori oko atawon omo ni ki n se pe ko wa ma fi yangan ko ma wa se no olohun o ma fi ebuko foni re le ni so
1: se ma e se mama wa gbugbe yan ara le baba wa e ba wa ke awon ara ile odi ba kono
2: ake gbugbo ara ile 1330 si wa odi ba kono ki oluwa ko wa pelu wa
1: amen e se pipo gbugbo eyan ara ile ti en gbo wa losun losi eyin te si pe wa e se eyin te pe wa to je pe e gbo wa na e se ni west studio 89.3 fm mo lero pe e si ko eko kan tabi omiran ninu irin ajo igbeyawo yin e ma te ti gbo wa ni gbogbo ojo sunday ni ago 5 si ago 6 mo ma fe le se idagbere na sugbon kin to dagbere o so pe boya yin te ni ipolowo oja kan te fe polowo abi ni church yin e nse ajodun e fe nse eto kan e sa gbe ise yin e gbe wa si le ise wa bi by west studio 89.3 fm ni owo ti ko gajara lo owo petere ni ele na ma ma fi se ilo boya te fe pe mi sori afefe fun eto ka abi omiran e pe mi sori ero yi 08035527571 08035527571 odi ojo mejo lagbara Eledumare.

ẹ̀kaalẹ́ o, ẹ kú ọjọ́ ìsinmi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tó tún mú wa wá sórí ètò lónìí. Òní ogúnjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2026. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba fún àánú rẹ̀ àti ààbò rẹ̀ lórí ayé wa. Kò í ṣe nípa ipá wa tàbí agbára wa o. A dúpẹ́ fún àánú rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ fún gbogbo tó ń ṣe fún wa. A dúpẹ́ wípé tí kò bá ṣe wípé Olúwa wà nípa tiwa. Nǹkan ò bá ti ṣẹlẹ̀ o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba fún orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa o. A dúpẹ́ fún gbogbo tó ń ṣe fún wa. Àwa máa ní tí Olúwa kò bá kọ́ ilé náà àwọn tí ó ń kọ́ ṣe lásán ni àwọn tí ó ń ṣọ́ ìlú náà ń kọ́. Wọ́n kàn máa sùn lásán ni tí Olúwa ò bá ṣọ́ ìlú náà. Fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé, ọmọ bàbá oníwàásù rèé. Èmi lọmọ ìṣẹ́yìn oro, ọmọ ìyá mission lóde Pẹ́là nílùú ìṣẹ́yìn. Ìwé Sáàmù Sáàmù 119:105. Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ẹ ti mọ bí ètò yìí ṣe jẹ́ gan. Láti inú Bíbélì náà ni o. Tá ò ti máa mú wọn. A kọ́kọ́ gba ara wa níyànjú ná láti inú Bíbélì wá. Ibẹ̀ gan náà ni a ó ti wá mú àwọn ìbéèrè kan tàbí èkejì jáde. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ọjọ́ Sunday báyìí. A dúpẹ́ fún ìpè yín. Kódà nígbà tí láàrin ọ̀sẹ̀ gan kò ẹlòmí. Hello Mr. Ebenezer, ṣé báwo ni o? Ìtílá ìgbàgbọ́ o. A dúpẹ́ fún ìwàláyọ̀ Ọlọ́run lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Mo ń gbàdúrà wí fún ẹnìkọ̀ọ̀kan wa wípé àlàáfíà rẹ̀ kò ní di fíafíà mọ́ wa lọ́wọ́ o. Gbogbo ohun tá a fi ń wo Ọlọ́run náà kò ní bàjẹ́. Ohun gbogbo tá a sì fi ń wo ara wa náà kò ní bàjẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbárùkù tì wá lórí ètò yìí fún àwọn ẹ̀bùn kékeré kan tá à ń rí fún àwọn ènìyàn lórí ètò yìí. Evangelist Olarinde ni. Àwọn bàbá wa dáadáa tí wọ́n ń bá wa ṣe agbátẹrù ètò yìí láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Mr. Akindele. A dúpẹ́ lọ́wọ́ Comrade náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní ìmọ̀ràn. Bẹ́ẹ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ Drama Unit náà, GNBC Ibadan. Ìyẹn Good News Baptist Church Ibadan. Fún gbogbo àtìlẹ́yìn tẹ́ ń ṣe pátápátá fún ètò yìí láti rí wípé àwọn tí wọ́n bá gba ìbéèrè láti inú Bíbélì wípé wọ́n ó rí ẹ̀bùn kan tàbí èkejì gbà.

ẹ ti mọ̀ wípé lórí ètò yìí wípé tá a bá gbara wa ní ìyànjú nínú rẹ̀ gan náà láti mú ìbéèrè jáde mo sì máa sọ fún wa wípé bíbélì wa o bíbélì kò yẹ ká máa ka bíbélì gẹ́gẹ́ bí novel wo wípé a ti ẹ̀ ń kàwé ìròyìn ara o àwọn mìíràn àti ẹ̀ máa kàwé ìròyìn tó ṣe wípé ayé wọn dáadáa wọn á kà á dúdúdúdú ẹlòmíì wa rè tá a bá fẹ́ ka bíbélì á kàn ká ni jésù kristi olúwa wa àmì ṣùgbọ́n ṣé bíbélì kíkà ṣé ó kò ju báyìí lọ ṣé bíbélì kíkà kò ju wípé a kàn ń kà á lọ bíbélì kíkà ó yẹ kó jẹ́ òdiwọ̀n fún ayé wa ni kò kàn ṣe wípé a kàn máa ka bíbélì lásán tí a bá pe bíbélì ní fìtílà tí a bá pe ọ̀rọ̀ ọlọ́run ní fìtílà pé ọ̀rọ̀ ọlọ́run ní fìtílà fún ẹsẹ̀ wa wípé òun ló ń tan ìmọ́lẹ̀ sí ọ̀nà wa ó yẹ ká mọ̀ wípé ní ojoojúmọ́ là ń fi bíbélì ṣe òdiwọ̀n ọjọ́ ayé wa wípé ní ojoojúmọ́ là ń ṣe àṣàrò nínú bíbélì lọ́sàn-án àti lóru wípé gbogbo ìgbésí ayé wa gbogbo ohun tá à ń ṣe pátápátá láti inú bíbélì náà ni kò ṣe wípé wọn bá wa sọ wá sọ pé ẹ fi mí kalẹ o ẹ ṣe kíní kan ẹ fi mí kalẹ o ẹ gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan o ẹ gbé bíbélì ara o gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò yẹ kó ṣe wípé tẹ́ ẹ bá ní conversation tàbí ká sọ wípé ẹnìkan ti ẹ̀ ṣe ohun tí ó dùn yín díẹ̀ ẹ wá sọ pé ẹ jẹ́ ká gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan ara o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá nítorí pé bíbélì ló yẹ kó jẹ́ standard fún ayé wa bíbélì ló yẹ kó jẹ́ òṣùwọ̀n tí a fi máa wọ̀n wípé ẹni báyìí lóòótọ́ kìrìsìtẹ́nì ni tí mo bá ti ẹ̀ ṣe ní báyìí ó tiẹ̀ ti dáríjì mi kó tó kí n tiẹ̀ tó sọ pé sọ́rí lásán ti dáríjì mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe yẹ kí bíbélì jẹ́ fún èmi àti ìwọ bíbélì sì rèé ó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa náà ní bíbélì lójoojúmọ́ wípé ọmọ mi o báyìí ni o báyìí ni o báyìí bíbélì ṣe sọ fún wa wípé kọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó tọ́ ó ní pé tí ó bá dàgbà tán kò ní ṣe kí ni kò ní kúrò nínú rẹ̀

0: ti a ba wo iwe Kolose se nko kale bayi ati bere bayi Kolose ori keta ese ketala nibe gan lati fe mu oro wa loni
1: itila igbagbo
0: mo fe ka gbe ayoka eto wa yi wo daada e ka to lo sinu iwe Kolose yi iyen iwe Psalm 119 yi mo fe ka gbe wo daada wipe oro re ni fitila fun ese mi ati imole si ipo ona mi bi fitila se ntan imole si ojo ona okunkun be gege ni oro Olorun nto wa si ona iwa laaye. Today, dear brothers and sisters, we are looking at a topic that every single one of us, no matter who we are, no matter the position we are, boya wa je olori ijo ni o, boya wa je omo ijo ni o, boya wa je oga lenu ise ni o, boya wa je omo ni o, boya wa je baba abi iya ni o, boya wa je egbon tabi aburo ni o, ko si ohun yowu ta ba le je. So far you trust, you have trust in God. So far you believe that God is God. So far you know there is power in the reading of the Bible. Dear brothers and sisters, I want you to know that this program is for you and I tonight. Mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ìbéèrè kékeré kan. Kí ni ìdáríjì gan? Kí ni ìdáríjì gan? Tọ́ bá ní kán bí ọmọ bàbá oníwàásù lónìí wípé ọmọ bàbá oníwàásù ò kí tiẹ̀ ní ìdáríjì gan. Bóyá ká tiẹ̀ bẹ̀rẹ̀ báyẹn ta bá sí phone lines wa ká máa fi ṣe àlàfíbọ̀ bẹ́ẹ̀ pé kí ni ìdáríjì gan? Gẹ́gẹ́ bí kristẹni kíni ìdáríjì kíni ìdáríjì gan. 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3333-3-8-9-3 0911-3-8-9-3. Kíni ìdáríjì gan? Gẹ́gẹ́ bí onígbàgbọ́, kíni ìdáríjì kí ló túmọ̀ sí èmi àti ìwọ? Fún èmi ọmọ bàbá oníwàásù o, ìpè kan ti wọlé. Hello.
2: Hello.
0: Ẹ kaalẹ o.
2: Ẹ máa kaalẹ sá o.
0: Ẹ kaalẹ sá.
2: Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé láti kú ọ̀la àpáta.
0: Mr. Adéolú láti àpadà àpáta. Ẹ kú ọjọ́ ìsinmi.
2: Kí
0: ni ìdáríjì?
2: Tá a bá ń sọ nípa ìdáríjì, mo lè sọ pé ìdáríjì jẹ́ ìlàjà, ìdení ìlàjà láàrin ọkẹ́gbẹ̀ méjì, torí pé kí ni Ọlọ́run ló kọ́kọ́ dáríjì wa. Pàápàá Jésù Kristì ló ṣe ìlàjà láàrin àwa ènìyàn àti Ọlọ́run nígbà tí a ṣe fi Ọlọ́run ẹlẹ́dàá wa. So ìdáríjì ti fẹ́. Ṣùgbọ́n bí Kristi ṣe dáríjì wa, àwọ ènìyàn a ò ṣe bẹ́ẹ̀ dáríjì. Kàṣàlólè dáríjì tìrìntìmọ̀ ẹ̀mọ́ ẹ̀ka tara wa jẹ́ èèyàn lára ni wá. Tọ́rọ̀ bá tún débẹ̀, èèyàn tó ṣe lọ síbẹ̀ náà, gbogbo bẹ́ẹ̀ náà lè ṣe gbá báyìí báyìí. Lóòótọ́ ni a dáríjì, ṣùgbọ́n a lè fẹ́ náà. Ká sá ìdáríjì ìlàjà ní ìlàjà ní
3: ìdáríjì
2: wípé yes.
3: Kò túmọ̀ sí wípé mo dáríjì ọ́, kò túmọ̀ sí wípé kí n gbàgbé nǹkan tó ṣe fún mi.
2: Ah, dáríjì gẹ́gẹ́ bí ẹ máa ká fúrọ́ tàn wá jẹ ìra ìra jẹ èèyàn lè gbàgbé èèyàn kàn já sí èèyàn kàn dárí ẹ kàn dárí ẹjì ni torí nǹkan tó mú wa tábà sí èmi padà ṣẹgbẹ́ ṣẹgbẹ́ ẹ̀yìn náà ló ṣe nígbà báyìí èèyàn ló ti dé díẹ̀ nìyí. Ẹ̀kọ́ ọlọ́run kó ṣàánú fún wa.
3: Àmì.
2: Òfin ọlọ́run àti àánú ọlọ́run kó máa gbogbo wa sílẹ̀. Ẹ máa dé tó bọ̀.
3: Ẹ ṣe gan.
2: Ẹ ṣe gan.
3: Bàbá wa wọ́n ní wípé ìdáríjì ìlàjà ló túmọ̀ sí lọ́dọ̀ àwọn. Wọ́n ní wípé tí ènìyàn bá ti ẹ̀dáríjì kò túmọ̀ sí wípé.
1: Fitila igbagbo.
3: Kò túmọ̀ sí wípé bóyá mo ti gbàgbé nǹkan tẹ́ni báyìí ṣe fún mi o. Rárá o, ìdáríjì kò ní wípé àti agbàgbé nǹkan tẹ́ni bẹ́ẹ̀ ṣe fún wa. Ṣùgbọ́n ẹ̀dùn ọkàn wípé ẹni báyìí ṣe mí ó ti kúrò níbẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe yẹ kí ìdáríjì bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Lóòótọ́ lóòótọ́ wọ́n lè ṣe wá o, ẹnìkan lè ṣe wá. Ṣùgbọ́n wípé ẹ ti wá rẹ ẹ mọ̀ ẹ jẹ́ kí n cite example yìí fún wa. Wípé èmi àti Lágbájá èmi àti Mr. Kẹ́hìndé nísìnyí bóyá a ní gbólóhùn aṣọ a ní ìjà ìránpẹ́. Ó wá túmọ̀ sí wípé tí bá ti rẹ́ni náà báyìí báwo láyà tí bá bí yín báyìí gẹ́gẹ́ bí kìrìsẹ́nì ẹni tó bá ní ìjà pẹ̀lú báwo ni ọkàn rẹ ṣe máa ní tó bá rẹ́ni náà tó ń bọ̀ lọ́ọ̀kan. Tó bá rẹ́ni tó ń bọ̀ náà kọ́ pé ẹni báyìí mo dẹ̀ nǹkan báyìí ni olóṣe fún mi nǹkan báyìí inú bitterness yẹn á tún wá láti ọkàn wa. Ṣùgbọ́n tí a bá ti dárí jẹni bẹ́ẹ̀ ta bá rí ẹni náà tó ń bọ̀ kò sí nǹkan ó ti ṣe ìyẹn ti lọ nìyẹn. Kò túmọ̀ sí wípé a gbàgbé nǹkan tí ẹni bẹ́ẹ̀ ṣe fún wa o. Kò túmọ̀ sí wípé a gbàgbé nǹkan tẹ́ni yẹn ṣe fún wa. Ṣùgbọ́n a ti dárí ẹ̀ṣẹ̀ ẹni tí ẹ̀ṣẹ̀ tó ṣe wá yẹn a ti dárí rẹ̀ jí. Ìdáríjì gangan. Mo ti ní pé ká máa ṣe ní àlàfibọ̀ bẹ́ẹ̀ yẹn wípé tí a bá ti ń bá ètò lọ́ ká máa kí ìpè máa wọlé. Ìpè míì títí wọlé. Hello.
4: Ẹ̀ka
3: Lẹ́mà.
4: Ẹ kúrò sí mi.
3: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò tẹ fi ń gbọ́ wa. Kí ni ìdáríjì gan?
4: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa. Ìdáríjì jẹ́ olùfẹ́ tí èèyàn ti gbà láàárín àwa àti Ọlọ́run àkọ́kọ́. Tá a bá fẹ́ sọ ní ti tàwa ènìyàn, ó jẹ́ nǹkan tí èèyàn rí gbà láàárín ènìyàn méjì tí ó ní ìkùnsínú tàbí aáwọ̀ láàárín wọn tí wọ́n fi tinú dáríjì. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún wa, gẹ́gẹ́ bí ìwé Matthew ṣe sọ fún wa, ó ní bí a ti ń dáríjì àwọn tí ó ṣẹ̀ wá. Tó túmọ̀ sí pé tí a ò bá dáríjì àwọn tó ń ṣẹ̀ wá, àwa náà lè rí ìdáríjì gbà. Iṣẹ́ ìlàjà yìí ni Jésù wá ṣe fún wa lórí igi àgbélébùú lẹ́yìn ìgbà tó ń ṣe lé tán omi ò parí. Tó fi hàn wípé tó bá dáríjì èèyàn ó ti parí síbẹ̀ ni. Ṣùgbọ́n ó wá jẹ́ nǹkan tí ó le koko láàárín àwọn ènìyàn méjì tí aáwọ̀ bá wà láàárín wọn tó bá dáríjì ara wọn. Wọ́n á tún sì ní bẹ́ẹ̀ ló ṣe ṣe lánàá, bẹ́ẹ̀ ló ṣe ṣe nígbẹ̀ta. Kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ṣẹ̀ táwa náà ṣe Ọlọ́run. Ẹ̀mí ló lọ́lọ́run fẹ́ máa rán wa létí wípé bí a ṣe ṣe lélẹ̀.
3: Ó
4: túmọ̀ sí wípé bẹ́ẹ̀ tí a bá ti ń tẹnu mọ́ wípé bó ṣe ṣe fún mi nígbà yẹn rè tí mo tún fojú fo ajé àfidáríjì ẹni yẹn ni.
3: Ṣùgbọ́n tí a bá fẹ́ ṣe fún mi ẹ lè fún wa ní àpẹẹrẹ ìdáríjì nínú bíbélì gan. Bóyá ẹni tó ṣẹra wọn nínú bíbélì. Mò ń gbọ́.
4: Bí ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń bá wa sọ nípa Pétérù. Nígbà tí ó gé etí ìránṣẹ́ yẹn bọ́lẹ̀. Jésù sì mú olè mọ. Ó sì bá wí wípé nǹkan tó ṣe yẹn pé kò dáa. Tó túmọ̀ sí pé nígbà tí àwa náà bá ṣe àwọn nǹkan tí a bá rí èèyàn sọ fún wa pé nǹkan tá a ṣe tí ò dáa, agbọ wa si oju ona lati ri pe nkan ta se yen da sugbon opopolopo lo je wi pe won o ki fe ma ri asise won idi ni to fi da be ni pe opopolopo ife dariji ni kete ta ba ti se nkan to ba ti ri pe nkan to se yen ko da ni pa se be iyan tete ri dariji sa
3: o dara be so ka ma dariji ara wa lai wo nkan ti ko ba sele
4: be ni ohun to ba wo opopolopo ta ba wo orisirisiri ri lo wa sa ko je wi pe elomi gan a ri wi pe ni to pa omo un ni ṣùgbọ́n torí wípé tí òun náà lè rí ìdáríjì gbà àti ilé ológo tí gbogbo wa lé ògbúdọ̀ ìdáríjì náà so bó ṣe jẹ́ nìyẹn sà ìwé san 51 náà ó dẹ̀ fìdí ẹ̀ ó fi múlẹ̀ bẹ̀.
3: Kí ló sọ fún wa? Hello?
4: Sa?
3: Ẹ sọ pé Psalm 51 sọ fún wa wípé
4: o ni ka ma dariji nkan to so fun ani ta ba ka lati oke ifi de sale oji e ma je wa nipa idariji na lo so fun wa so pe agbodo ma dariji aya won se bibeli to ba ki e o po sa
3: be ni be ni e se go ta ba pa de to yi ma fi number mi sita e fi atejise ran si e si number mi
4: mo ti gba ibere kan tele fun mi lebun mi bi ose bi sunday meta seyin
3: boya e fi boya mi o ranti pe number si te ba ti e fi number yin ranse te ti gbo e fi number yin ranse si number ti mo ba pe leyin eto
4: o da so
3: e se gan e se gan hello.
2: Hello.
3: Eka Leo.
2: Ogbeni Adeolukayode na ni o.
3: Ah, Mr. Adeolukayode.
2: Yeah. Apere ninu Bibeli, apere kan na ni ti omo ninu kuna. Nigba to se ni to se ogun yan ni se ku se tan. O se wa ran ti ko un yo ti je mu yo to wa ba won lo, yo si pe wa ba emi ti se ni waju re. Ako pe ngba ti o yo lekere. Baba ti e baba gbadu ogun to ti se o nton lati ni kan lo peran to se ariya nitori pe o ti mu o to pare wa leso ibere ese ji lagba
3: ese o lagba
2: apere kan ni e ora
3: sa e se go e se go awon mejeji ti won tun sese pe wa tan won tun fi ye wa wi pe idariji o le lara die idariji o le lara die lati se sugbon aigbodo ma se ni gege bi kristeni wipe o je kristeni o wa ni dariji gege bi kristeni o budo dariji gẹ́gẹ́ bí kristẹni ó gbúdọ̀ ní ẹ̀mí ìdáríjì.

0: ti okan mi ba ti mo ko si nkan kan na eni to dariji yen nko eni to fi sinu igbeku nko e je ka wo apere Joseph die awon egbon re won tan ni o eni to se pe won feran ninu ile won daada won tan baba re feran gidi won si tan won tan ti won si ta soko eru lẹyin odun bi metalelogun lẹyin odun bi metalelogun eh lẹyin odun yi ni awon mejeji to foju kan ra won ni Joseph ati awon eniyan re na to foju kan ara won wa ni Joseph se gan ti a ba wo nu iwe Genesis 45 verse 5 iwe Genesis oni wipe e ma se banuje be ni ki inu yin ma se baje pe e ta mi si yin nitori olorun ran mi si waju yin nitori olorun ran mi si waju yin lati pa emi yin mo ni eyin na imagine wipe won o ta Joseph si oko eru kini o ba sele si awon egbon re ati baba re ni akoko ti iyan mu lakoko ti iyan mu won ni ilu won kini o ba sele si won igba miran elomiran a ma se wa lati fi sun wa si waju ni ti elomiran ko ba se ase ma se fun wa e mo wipe elomiran re won se ase ma se si nibi se o si binu o binu gidi o si fi o de tender resignation letter re nigba to tender resignation letter re tan gba yen gan lo to wa ronu wipe ah ko ye ki wa ni level ti mo wa yi lo sese wa AI igba yi lo sese wa ri wipe ah nkan bayi ti teni bayi se fun mi nkan bayi teni bayi se fun mi ah boya mi o ba ti tin ba binu mi o ba ma de bi ti mo de yo opolopo wa nkan ti enikan se fun wa lo ma ngbe wa de ibi giga ko ye ki ti eniyan ba se wa ta ba ri pe ah nkan ti bayi teni bayi se fun mi o da mo dariji in advance o ye ka ma dariji yan kan ti e to se wa ni mo ma so fun eyan kan wipe o ko si bo si kan si kan to le se fun mi o le se mi to ba se mi gan kan se wipe o se mi o se mi mo kan so fun o wipe nkan to se yi o da ni it is just for you to change ti eyan ba so fun o wipe nkan bayi lo se fun mi o mo si ti dariji o je ko mo nbe gugu o ti dariji o dariji na ni opolopo eniyan ni o ni emi idariji rara wipe eni ba ise mi won a tu di ota eni be eni be a tu di ota ore re a tu di ota eni be gege la sin gbe igbeje aye gege bi kristeni olorun si wipe ka dariji awon to se wa gege bi kini ti a ba fe ki olorun ko to wa ni orun dariji wa baba dariji wa gẹ́gẹ́ bí àwa náà ti ń dárí ẹ̀ṣẹ̀ àwọn tó ṣẹ̀ wá bá ṣe ń dáríjì wọ́n tá a bá dárí ẹ̀ṣẹ̀ àwọn tí ó ṣẹ̀ wá tá a bá dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kí ni o kẹ́rẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ sí wa gan tí ọlọ́run kò bá dárí ẹ̀ṣẹ̀ tiwa náà tí ò bá dáríjì wa ibo gan lèmi àti ìwọ ìbá wà. mo tún fẹ́ kí ẹ wo àpẹẹrẹ Jésù lórí igi àgbélébù fúnra rẹ̀ àwọn ọkùnrin tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ nígbà yìí gan la tún wá fi ẹ̀gún la fi wá dé Jésù Kristì lórí tí a bá wò ìwé Luke orí kẹtàléní ogún ẹsẹ̀ ìkẹrìnléní ọgbọ̀n kí ló sọ nípa wọn ó ní pé baba dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọn ń ṣe baba dáríjì wọn nítorí pé wọn ò mọ ohun tí wọn ń ṣe kí lẹ rò pé léèlé túmọ̀ sí fún èmi àti ìwọ àwọn tó kan Jésù Kristì mọ́gi àgbélébù wọn kàn án pẹ̀lú àwọn olè méjì lápá ọ̀tún àti lápá òsì Jésù Kristì ó tún wá ń gbàdúrà fún wọn wípé baba dáríjì wọn nítorí pé wọn ò mọ ohun tí wọn ń ṣe wọ́n so túmọ̀ sí pé àti wọ́n bá mọ̀ pé olúwa wa lè òun ò bá má kàn lóòótọ́ ṣùgbọ́n ó tún wá túmọ̀ sí wípé Jésù Kristì títí dá ó tún dáríjì wọ́n in advance wípé kò ní ìdí kan ṣẹ̀ṣẹ̀ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kan tó kò ní ìdí kan wọ́n ṣẹ̀ṣẹ̀ realize wípé a ti ẹ̀ ṣe nǹkan tí ò da kí Jésù Kristì kó tó dáríjì wọ́n ó ti dáríjì wọ́n kan tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gan. Eléyìí ń túmọ̀ sí fún èmi àti ìwọ wípé tí ènìyàn bá ṣe ìwọ èmi àti ìwọ ká ní lọ́kàn wípé ẹni báyìí àṣìṣe ló ṣe o ó lè má ṣòwò náà ló ṣe ẹ̀mí o ó lè ṣe pé nǹkan kan náà ló prompt ẹ̀ láti ṣe nǹkan tó ṣe o bó ṣe ká máa ronú léléyìí gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì ká sì máa dáríjì wọ́n wípé ó dà mo fi yá ọ mo dáríjì ọ bí Kristì ṣe dáríjì àwọn tí ó ṣẹ̀.
1: Fitila igbabo akoni je ki oku.
0: Oro ti a nso lose yi o wa fun emi ati iwo.
1: Imole re yo ma tanke.
0: E je ki idariji ki o je ko di apa kan iwa emi ati iwo. Ki se nitori eni ti o se wa o. Se mo pe ko se nitori eni to se wa nikan o. Ṣùgbọ́n nítorí Ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ gan-an ni. Ọlọ́run pàṣẹ ìdáríjì fún èmi àti ìwọ. Bí wọ́n ká máa dáríjì àwọn tó ṣẹ̀ wá gẹ́gẹ́ bí òun gangan.

Abawa Akindele wọn kí wa ku ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Mrs. Vatorisha Péjú Debbie sọ wípé tí Ọlọ́run kò bá dáríjì wá, ìwà láàyè wa ọkọ ni kò lè rọgbọ láyé láyé. Wọ́n ní ìwà láàyè wa kò lè rọgbọ tí Ọlọ́run kò bá dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá. Tí Ọlọ́run kò bá dárí ẹ̀ṣẹ̀ èmi àti ìwọ jì. Ẹ wo ẹ̀ṣẹ̀ tó jẹ Káìnì, ẹ̀yà ẹ̀ṣẹ̀ tó jẹ Káìnì nígbà tí ó pa àbúrò rẹ̀ Abeli. Ó di alárìn kiri. Kákan fi eléyìí ká fi wòówò wípé Ọlọ́run ò dárí ẹ̀ṣẹ̀ wa jì wọ́n kó tí ẹ̀ṣẹ̀ ó wá ṣe ó wá ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run wá sọ wípé nǹkan tó ṣe yìí ó sì jẹ ìyá rẹ̀ lóòótọ́. Tí Ọlọ́run bá ní kó máa ṣe àmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró nínú èmi àti ìwọ. Nínú èmi àti ìwọ ta ni ó lè dúró.

kò yẹ kí ìbínú wa kò yẹ kó tún di ẹsẹ fáwa náà táwa gan tún wa tún máa tọrọ dáríjì ẹsẹ wípé ah ọlọrun dáríjì mi torí pé mo tún bínú àbí bẹ́ẹ̀ kọ́ ọlọrun ló fi àpẹẹrẹ ìdáríjì ló fi lélẹ̀ fún èmi àti ìwọ tí ọlọrun bá sì fi lè fi àpẹẹrẹ lélẹ̀ fún àwa tá náà tá fẹ́ sọ pé àwa náà fẹ́ dàbí jésù kékèké àwa náà fẹ́ dàbí ọlọrun àwa náà fẹ́ ní àfẹ́ máa ní ìmọ̀ ìwà láàyè ọlọ́run nínú ayé wa lójoojúmọ́ nítorí pé ẹ mọ̀ wípé àìní ìdáríjì ó máa ń fa àrùn kan àbí bẹ́ẹ̀ kọ́ tí ẹ mọ̀ tún máa àrùn kan o ni wípé a máa wò wípé ẹni báyìí dẹ̀ ṣẹ̀ mi kò dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa gan a tún máa hètì ẹni bẹ́ẹ̀ àwa gangan wà ní gba ìbùkún láàyè lọ́kàn nínú ayé tiwa gan nítorí wípé ta bá ti ń rẹ́ni náà lójoojúmọ́ la máa wò wípé ẹni báyìí yà na kò tí ẹ ṣe mí kò ìwà rẹ ò dá whereas he might not even know that he or she offended you ẹlòmíràn nínú wa gan àti ẹ lè pe ẹnìkan báyìí pé Samson ó ṣe mí o nǹkan báyìí dẹ̀ ló ṣe sí mi tó dẹ̀ bí mi inú tó dẹ̀ dùn mí a máa bínú sí yẹn ẹni bí ò sì ní mọ̀ pa nbí kó ń ṣẹ̀ dípò ká sọ fún bẹ́ẹ̀ wípé lágbájá tíbi ó ṣe mí o àtibi ó ṣe mí o ó ṣe mí nǹkan báyìí dẹ̀ ló ṣe sí mi o mo dẹ̀ ti dáríjì ẹ o akẹ́kọ̀ọ́ náà wá sọ wípé ọmọ bàbá oníwàásù lóòótọ́ ó dá mo gba ẹ̀bí mi lẹ́bi mo sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó sì tán síbẹ̀ dépò tá a wà rí tí màá wá rí tb lọ́ọ̀kan tí màá rí samson lọ́ọ̀kan tí màá rí ọmọlọ́ọ̀nù lọ́ọ̀kan wípé ẹ̀yin mi ò ní dáríjì yín láéláé lọ́kàn mi ẹ tọrọ dáríjì ẹ sọ fúnra yín lọ́kàn yín ni o àwa gangan sọ fọlọ́run wípé ọlọ́run wo má ti ìbùkún fún mi nísìn o dúró má ti ìbùkún fún mi nísìn tẹ́ni náà bá wá jókòó sí ẹ̀gbẹ́ wa nílé ìjọsìn ńkọ́ ó jókòó ti wà nílé ìjọsìn báwo la ṣe lè gbàdúrà tàbí ká máa wo ẹni báyìí ká máa wò lọ́ọ̀kan wọ́n ti ń gbàdúrà pé ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ẹni tó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ń bínú sí o síjú àánú wò ó yẹ ká mọ̀ wípé ìbínú wa nígbà mìíràn tàbí àìdáríjì wa ẹ jẹ́ kí n sọ wíbẹ̀ wípé àìdáríjì ọmọ ẹlòmíràn ó lè dènà ìbùkún èmi àti ìwọ tá a bá dáríjì ènìyàn ó lè ṣe kí ni ó lè díwọ́ ìbùkún tí ọlọ́run ní fún èmi àti ìwọ ọlọ́run a máa fi ẹ̀ṣẹ̀ tí ẹlòmíràn ṣẹ̀ wá a máa fi ṣe ìgbéga fún wa nígbà mìíràn ṣé kí n má tàn ọ́ ojoojúmọ́ làwọn èèyàn là á máa ṣẹra wa lóòótọ́ nìyẹn kò sí kó má sí ẹ̀ṣẹ̀ nítorí pé gbogbo ìgbà náà ni àwa náà àwọn ènìyàn là ń ṣe ọlọ́run tọ́lọ́run sì ń dáríjì wa a ń bèrè tà sí àwa tá a wá jẹ́ ènìyàn tá a fẹ́ dàbí ọlọ́run ọlọ́run dárí àìṣedédé èmi àti ìwọ jì ẹlòmíràn àti ẹ̀ máa sọ wípé ọlọ́run nìyẹn o ṣé èmi ènìyàn lè mi ara o ọlọ́run ń pè wá níjà nínú bíbélì ni wípé káwa náà máa ṣe kí ni ká máa dáríjì kò sí tá a bá wo ẹsẹ̀ kínní ẹsẹ̀ kejì ẹsẹ̀ kẹta orí kínní orí keje orí kẹta ìdáríjì nínú bíbélì yóò kọjá ọ̀nà mẹ́wàá ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ohun tí ó ṣẹlẹ̀ tá a bá wo jákọ́bù àti ísọ̀ náà nǹkan kí ló ṣẹlẹ̀ lóòótọ́ ísáù sọ wípé àwọn lè pa ẹ̀mí jákọ́bù ṣùgbọ́n nígbà tó rí tán rí nǹkan ó ní wípé mo ti dáríjì ó ní pé ọlọ́run ti bùkún fún òun gan-an ní ìlọ́po so kọ́sọ wípé kó wá ṣe wípé ísọ̀ ni kò wá kò tí ì darí ẹ̀ṣẹ̀ jákọ́bù kò járí rẹ̀ jì sẹ́mọ̀ wípé ìbùkún ọlọ́run gan ó lè má jẹ́ ti ísọ̀ láíláí sẹ́mọ̀ wípé jákọ́bù ó sì gba èrè ísọ̀ nínú bíbélì kí lélẹ́yìí tó bá ti pé lóde òní ló ṣẹlẹ̀ ni a mọ̀ wípé ó ti tán fún jákọ́bù kó gbogbo ojoojúmọ́ ni ísáù ni ó fi máa ṣe kíni ni ó fi máa lépa ẹ̀mí jákọ́bù ṣùgbọ́n ísọ̀ nǹkan ó ti dáríjì jákọ́bù beforehand ísọ̀ gan ó tún wá rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ìbùkún ọlọ́run ní ìlọ́po àwọn ohun ọ̀sìn ní ìlọ́po ó tún wá jẹ́ alágbára a ó rí wípé ọlọ́run nǹkan ó pọ̀ ní àánú.

tí ó pè wọlé láti ìbẹ̀rẹ̀ ètò yìí àti àwọn bàbá wa méjì àti ìyá wa tó pè wọlé ẹ̀yẹn láàrin ètò yìí náà wọ́n ti fi yé wa wípé ìdáríjì kò ń ṣe ohun tí ó rọrùn rárá lóòótọ́ o kò ń ṣe wípé ó rọrùn fún wa láti dáríji ènìyàn tó bá ṣẹ̀ wá àgàgà tí ẹ̀sẹ̀ tán bá ṣẹ̀ wá tó bá ta rò pé ó tóbi ṣùgbọ́n ọlọ́run sọ fún wa wípé ká gbìyànjú láti ṣe kíni láti dáríji ènìyàn tó ṣẹ̀ wá ẹ jẹ́ kí a ní ẹ̀mí ìdáríjì fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM pẹ̀lú ọmọ yín ọmọ bàbá oníwàásù Ebenezer Ayọ̀dẹ́lẹ́ Ògúnníyì ẹ̀yin bàbá àbúrò ẹ̀gbọ́n ẹ̀yin olùgbọ́ mi pátápátá bí ọlọ́run ti dáríji gbogbo wa tó kí wá ni ó ṣòro fún àwa náà láti dáríji àwọn tó ṣẹ̀ wá. Ẹ jẹ́ kí ẹ̀kọ́ ọ̀sẹ̀ yìí jẹ́ ìtọ́sọ́nà ọ̀tún fún wa láti dáríji àwọn tó bá ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká jáwọ́ nínú ìkórìíra ọmọ ẹnìkejì wa. Ẹ jẹ́ ká ṣí ọkàn wa sílẹ̀ fún ìwòsàn láti ní ìdáríjì. Ṣé mọ̀ wípé ọgbẹ́ ọkàn ẹlòmíràn ń gbé ọgbẹ́ ọkàn káàkiri wípé nǹkan báyìí lẹni ṣe báyìí ṣe fún mi ní 1945 nǹkan báyìí ni Kọ́lá ṣe fún mi ní 1942 gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì lóòótọ́ a lè má gbàgbé o ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ lọ́kàn wa wípé mo dáríji ẹni báyìí mo dáríji lágbájá bóyá ọkọ tiẹ̀ tiẹ̀ ló ṣe ọ́ tàbí aya rẹ̀ ló ṣe ọ́ tàbí ọmọ rẹ̀ ló ṣe ọ́ bóyá o tiẹ̀ ti sọ̀rọ̀ àbí o ti gégùn fún ẹlòmíràn ti gégùn fún ọkọ rẹ̀ o ti gégùn fún aya rẹ̀ o ẹlòmíràn ti gégùn fún ọ̀rẹ́ rẹ̀ o ti gégùn fún ọmọ rẹ̀ mo fẹ́ ká jọ gbàdúrà yìí lálẹ́ yìí wípé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìdáríjì tí o fi fún mi àti ìdáríjì tí o fi hàn wá nípasẹ̀ Jésù Kristì àti nípasẹ̀ ọ̀rọ̀ tí a gbọ́ ní alẹ́ yìí abẹ ọ ràn wá lọ́wọ́ láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ jí àwọn tó bá ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ìwọ náà ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá Olúwa yọ ìró ìkórìíra àti ìbínú kúrò nínú ọkàn mi kí o sì kún ọkàn mi pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà rẹ ní orúkọ Jésù Kristì àmì àmì àmì lórúkọ Jésù ẹni tí ò tí ì pè bóyá bí ọ̀sẹ̀ kan tàbí ọdún kan tàbí ọdún mélòó kan sí àkókò yìí tí ẹ gbìyànjú láti pè wọ́n lálẹ́ yìí tàbí láti mẹ́sẹ̀jì wọn wípé Mr. Ebenezer ẹ̀ṣẹ̀ mi o ṣùgbọ́n mo ti dáríjì yín tàbí wọ́n mọ̀ pé wọ́n tẹ̀ tí ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ọjọ́ pípẹ́ ni ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì wọn ní àṣálẹ́ yìí pé lóòótọ́ mo dárí ẹ̀ṣẹ̀ yín jì mí láti ọkàn ẹ̀ṣẹ̀ yín mo dáríjì láti ọkàn mi wá. Mo ń gbàdúrà fún ìwà àti èmi wípé gbogbo ohun tí a ń béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ̀ṣẹ̀ wa kò ní lè dádúró lórúkọ Jésù nítorí pé àwa náà ti dáríjì ní ọ̀sẹ̀ yìí. Wípé Ọlọ́run wípé ó ti dáríjì wá náà pẹ̀lú. Àtúndé Bọ́bọ̀ àti Bí wọ́n sọ fún wa wípé well done sir wọ́n ní ká bínú ṣùgbọ́n ká má ṣe ṣẹ̀. Wọ́n ní ká bínú ṣùgbọ́n ká má ṣe kíni ká má ṣe ṣẹ̀. Ká má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú wa. A dúpẹ́ ní ọ̀sẹ̀ yìí fún àǹfààní tí Ọlọ́run fún wa láti ti ṣe wá sí orí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ studio manager mi. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa nílé iṣẹ́ yìí pátápátá. Fìtílà ìgbàgbọ́ tún lọ ní ọ̀sẹ̀ yìí. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi.
oro re ni fitila fun ese mi ati imole si ipa ona mi. Psalm 119:105. 08038133767 Number ti e fi atejise yin ranse si niyan mama wa ati baba wa ti won pe wole ti Oluwa ko ba ko ile na won ti o nko se lasan ni ti Oluwa ko ba so ilu na nko awon oluso nko won kan so lasan ni Fitila igbagbo nlo ni ose yi lori West Radio 89.3 FM. Ebiniza Ayodele Oguniyi omo baba oni waasu omo iya mission lode Pela nilu Seyin Okolawumi so wipe o di lose to nbo.

Ààrẹ Tinubu ti pàláṣẹ fún Ṣẹ̀tímà láti léwájú àwọn ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ìpàdé UNGA. Àpabio nílẹ̀ Ìtàló ṣàdúà láti fòpin sí ìgbésùnmọ̀mí àti àwọn lásìgbò tó jọmọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà Mákindé àti ẹgbẹ́ òṣèlú APM yapin ọwọ́ gómìnà ìpínlẹ̀ Abia ọtí lọlé ẹjọ́ lórí ọ̀rọ̀ owó tó ní ṣe pẹ̀lú owó ìpolongo fún olùdíje sí ipò ààrẹ. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ṣe nìkan pa fún igbákejì ààrẹ Kashim Shettima láti ṣojú òun kó sì léwájú àwọn ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ìpàgọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ àgbáyé nílẹ̀ New York ti ṣẹlẹ̀ kọkànlé ní 80 irú rẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìpàdé àti ìgbésẹ̀ yìí ò ní pé ó wáyé ní nǹkan òpin ọ̀sẹ̀ níbi tí ẹtí jù lórí ayébóyá ààrẹ Bọ́lá Tinubu yóò láǹfààní àti kópa níbi ìpàdé ọ̀hún tó ní ṣe pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè àgbáyé. Àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà sí àjọ àgbáyé Jimoh Ibrahim olóti sọ lóṣù keje ọdún tá a wà yìí pé ààrẹ ò ní pé yóò mọ láǹfààní àti kópa níbi ìpàdé náà tó sì jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ètò ló ti tò fún ààrẹ láti wà ní ìjókòó pẹ̀lú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ nínú àtẹ̀jáde tán síta lónìí látọ̀rẹ́ tíṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbánisọ̀rọ̀ ní ọ́fíìsì igbákejì ààrẹ Stanley Kocha òní iléeṣẹ́ ààrẹ ti ṣàlàyé pé Shettima òní ọmọ léwájú àwọn ikọ̀ orílẹ̀-èdè yìí lọ síbi ìpàdé ọ̀hún. Síwájú gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìdìbò sí ipò ààrẹ ọdún 2027, ẹni tí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Godswill Akpabio ti ṣàbẹ̀wò sí gbọ̀ngàn àdúà kan ti ń bẹ ní St. Paul ní ilẹ̀ Ìtàló níbi tí ó ti lọ rèé fi àdúà ṣọwọ́ fún ètò ìdìbò tí ó kó lè lọ ní ìrọwọ́rọsẹ̀ àti láti fòpin sí ìgbésùnmọ̀mí àti ìwà ìdàlúrú lórílẹ̀-èdè Nàìjíríà. Àpabio ẹni tó sọ̀rọ̀ nílẹ̀ Ìtàló ṣàlàyé pé òun àti àwọn ìgbìmọ̀ rẹ̀ ní ṣàbẹ̀wò sí pápá àdúà náà láti wá ojúre àti ìbùkún Ọlọ́run fún ara wọn, mọ̀lẹ́bí wọn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ṣàlàyé pé àbẹ̀wò síbi pápá àdúà náà ló jẹ́ ara wọn àǹfààní fún àwọn ikọ̀ náà láti ṣe ìfi ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn kálukú àti tí wọ́n béèrè fún orílẹ̀-èdè yìí hàn níwájú Ọlọ́run. Nínú àtẹ̀jáde látẹni tí ṣe olùbádámọ̀ràn sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn Jackson Odom, Àpabio ṣàkàwé pẹ́pẹ́ àdúà náà gẹ́gẹ́ bí ilẹ̀ mímọ́ àti ibi tí wọ́n ti ní ìrètí àti ìgboyà wípé àwọn láǹfààní àti tẹ̀wọ̀ wájú nínú gbogbo èròǹgbà eléyìí tí wọ́n ní lọ́kàn.

Àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ààbò ojú òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, OITMA, ni a ti kéde ètò ìtaari ìgbòkègbodò ọkọ̀ àti títí àwọn ojú ọ̀nà kọ̀ọ̀kan pa. Síwájú ètò àwọn ìpàgọ́ kan tí ó wáyé èèyàn ti Boyo Nation àti ikọ̀ JAF, eléyìí tí a pé yóò wáyé lọ́la ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2026. Alága OITMA, ọ̀gágun fẹ̀yìntì Adékọ̀yà Adéṣàgbá, òun ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá wọn nínú ìròyìn sọ̀rọ̀ ní orí iléeṣẹ́ àjọ náà ní agbègbè Secretariat ní Agodé ìlú Ìbàdàn. Ó ṣàlàyé wípé àwọn ìṣẹ̀lẹ̀ yìí òun ayé àsọ́tọ̀ láti rí dájú pé lílọ bíbọ ọkọ̀ àti ààbò àwọn ọkọ̀ àtàwọn arìnrìn àjò láwọn agbègbè tọ́rọ̀ kàn òun ni a pé ó dájú pẹ̀lú ìrètí wípé ètò àti ìpàgọ́ náà òun ni a pé yóò ní ṣe pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí a fẹ́ darapọ̀. Alága fún iléeṣẹ́ náà tún kéde pé bí wọ́n ṣe ti àwọn ojú ọ̀nà kọ̀ọ̀kan tó ń lọ sí ohun tó ní ṣe pẹ̀lú pápá ìṣeré agbègbè tọ́rọ̀ náà kan tó fi mọ́ àwọn aráàlú eléyìí tí wọ́n ti rọ̀ pàápàá jùlọ àwọn tó ní iléeṣẹ́ tàbí ibi ọjà wọn lágbègbè náà wípé kí wọ́n lo ojú ọ̀nà míì eléyìí tí wọ́n pe wọ́n lò láti de ibi kí tíkàlùkù ń lọ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà yóò fi máa wáyé. Ó ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ojú ọ̀nà tó ní ṣe pẹ̀lú agbègbè Danax lọ sí agbègbè Sabo tó fi mọ́ Queen Cinema àti agbègbè Èkó Tẹ̀dó òní wà ní títí pa fáwọn ọkọ̀ láti má ṣe rin agbègbè ọ̀hún láàrin aago 7 àárọ̀ ọ̀la sí aago 6. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdójútòfò lágbọn ètò ìlera nílẹ̀ Nàìjíríà ní apẹ́ ti da owó kan tí ṣe mílíọ̀nù 4.2 náírà padà fáwọn kan tí a pé wọ́n ní wọ́n láǹfààní àti wà nínú àkọọ́lẹ̀ àwọn tí ń jẹ àǹfààní ètò náà tí wọ́n sì ṣe ìdádúró fáwọn iléeṣẹ́ elétò ìlera bíi 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìkànmínú àti ohun tó ní ṣe pẹ̀lú ìṣọwọ́ ṣe ètò ìtọ́jú fún wọn lábẹ́ ètò ìdójútòfò ètò ìlera lórílẹ̀èdè yìí. Àwọn aláṣẹ náà ni a pé wọ́n ṣe ìkìlọ̀ eléyìí tí a pé wọ́n kọ lẹ́tà oríṣiríṣi èyí tó dín díẹ̀ ní irinwó sí àwọn tí wọ́n pèsè ìlera lẹ́yìn tí a pé wọ́n ti yanjú àwọn ẹ̀sùn àwọn èèyàn kọ̀ọ̀kan àti ìkánminú wọn eléyìí tí a ṣe bẹ́ẹ̀ lé níbi 3,000 gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ náà fi síta lónìí òde yìí. Alákòóso àti olùdarí fún àjọ náà dókítà Kelechi Ochere ló ṣiṣọ lójú ọ̀rọ̀ yìí níbi ètò kan eléyìí tí a pèyàn ṣe nílùú Àbújá lágbọn ètò àtúnṣe ọ̀rọ̀ ètò ìlera nílẹ̀ yìí. Ó jẹ́ kò di mímọ̀ pé àbẹ̀wò ikọ̀ ọ̀hún lọ́n ti pé wọ́n ti taari lọ sáwọn iléeṣẹ́ ètò ìlera láti ṣe àmójútó bí wọ́n ṣe ń ṣètò ìtọ́jú àti bí wọ́n ti ń jẹ́ dá àwọn èèyàn lóhùn látàrí àwọn ètò àlàkalẹ̀ eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò ìlera. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní pé wọ́n ti wọ́ ìjọba ìpínlẹ̀ Abia àti gómìnà ibẹ̀ Alex Oti tó fi mọ́ àwọn méjì míì lórí ẹ̀sùn wípé wọn ni wọ́n ṣe ìgbésẹ̀ lé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àti gbé owó lé ètò ìpolongo tí ṣe mílíọ̀nù lọ́nà 200 náírà fún ẹnikẹ́ni tó bá jẹ́ olùdíje sí ipò ààrẹ tó bá fẹ́ ṣe ètò ìpolongo tàbí ṣe ìpàtẹ àwọn nǹkan ìpolongo rẹ̀ ní agbègbè kankan ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ẹjọ́ náà tí wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Abia nípasẹ̀ ẹni tí ṣe agbẹjọ́rò rẹ̀ Musuba Adetunbi wọ́n pe àwọn tí wọ́n pe ẹjọ́ náà wọ́n ni wọ́n pé wọ́n bu ẹnu àtẹ́ lu iye owó tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tó jẹ́ kó di mímọ̀ pé ó ta ko abala òfin èlé tó ní ṣe pẹ̀lú òfin ètò ìdìbò ọdún 2026 àti àwọn òfin míì tó wà ní ìkalẹ̀. Ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ wípé àwọn owó wọ̀nyí wọ́n ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ ètò ìpolongo tí wọ́n ti ṣètò ní ìpínlẹ̀ náà nígbà tó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn ìpínlẹ̀ wọ́n ní wọ́n ti ṣe àgbékalẹ̀ owó fún kálukú eléyìí tí wọ́n pe wọ́n ní ó jẹ́ owó òbítíbitì tí wọ́n yà sọ́tọ̀ fọ́rọ̀ ìpolongo sí ipò rẹ̀. Lára àwọn tí wọ́n wá ṣe àkọọ́lẹ̀ rẹ̀ láti rí gómìnà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n pè lẹ́jọ́ ní ìpínlẹ̀ náà eléyìí tí wọ́n sì tún rí ẹni tí ṣe agbẹjọ́rò àgbà nílẹ̀ náà Absa àti ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Abia. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ṣe ti olùdíje wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nẹ̀tọ̀ Ṣàràfàdín Àlẹ́ òun ló ti ránṣẹ́ ikú rẹ̀ sí aṣojú ilẹ̀ wa yìí Florence Ajimobi lórí ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ gómìnà Nàìjíríà fún àwọn ìgbìmọ̀ eléyìí ti ṣe ẹlẹ́ni 15 ìgbìmọ̀ àwọn gómìnà fún àjọ tó ní sí ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ agbára ti Atomic IAEA ìyàn fún sáà ọdún 2026 títí wọ ọdún 2028.
alẹ ninu atẹjade loni ṣakawe eyan sipo na gẹgẹ bi ohun to je aṣeyọri gba fun Ajimobi eyi to je ọmọ ẹgbẹ oṣelu APC ni ipinlẹ Ọyọ ati ọmọ ile ipinlẹ Ọyọ fun bi o ṣe nlanfani ati ko iparebere lati ṣoju orilẹede Nigeria ladun eto agbaye o ṣalaye pe bi ati yan sipo o je anfani ati ifojuhan igboya eleyi ti o ni ninu iriri ati awọn alakale eleyi to ti ni lati ọjọ to ti pẹ ka pa julọ lati ṣoju orilẹede Nigeria ninu ijiroro awọn kan to ni ṣe pẹlu ọrọ alalafia nipasẹ imọ ẹrọ ati awọn kan sayẹnsi oludije labẹ ẹgbẹ oṣelu APC lo ṣalaye pe igbimọ ati awọn aṣoju ilẹ Nigeria nibi eto naa ni wọn pe wọn mọ lanfani ati ṣe agbekalẹ awọn anfani forilẹede Nigeria lati ṣe agbekalẹ ohun kaloku ladmo eto awọn kan to ni ṣe pẹlu ipese awọn agbara lagbaye ati ṣe igbelaruge fun ọrọ alalafia nipasẹ awọn kan imọ ijinle yii akojọpọ iroyin lẹwa fun ti alẹ toni ko ni ju bayi lo ṣugbọn ki a to mo le jẹ ka buju awọn kokoro to wa ninu iroyin naa ninu iroyin lati mo afun yin pe are Bola Tinubu ti kan nipa fun igbakeji are Kashim Shettima lati soju awọn ko si lewaju awọn orilẹede Nigeria sibi ipade awọn aṣoju orilẹede agbaye ti won o ṣe ipade won ẹlẹkọkan le ni ọgọrin iru rẹ ni ile America Siwaju eto idibo si ipo are odun 2027 tun bo lona ayin ti se are ilegbe ma sefin le yi goti la pa bi o ti sabewo si papa isadua eleyi to je ti St. Pad Pau ni St. Giovanni Rotondo nile Italy nibi ti pe o ti pe to ti n pe bẹbẹ adua fun eto idibo ti o lo nirọwọrọsẹ ati ifopin si igbesumomi ati idaluru lorilede Nigeria Àjọ tó rí sí ọ̀rọ̀ adójútòfò lágbọn ètò ìlera nílẹ̀ yìí ni a ti da owó ti ṣe mílíọ̀nù mẹ́rìnlá ó lé méjì náírà padà fáwọn tí wọ́n jẹ́ àwọn tó ń jẹ àǹfààní ètò náà eléyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìdádúró fáwọn iléeṣẹ́ ètò ìlera mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìkànmínú àwọn èèyàn wọn kan eléyìí tí wọ́n pe wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kànmínú lórí ohun tí àkùdé ti ń rí gbà lágbọn ètò ìlera ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ òní náà ti wọ́ ìjíròyìn ọba ìpínlẹ̀ Abia gómìnà bẹ̀ Alex Otti àti àwọn èèyàn méjì lọ sílé ẹjọ́ lórí mímọ bí owó òbítíbitì ilé ẹni tó bá fẹ́ ṣe ìpolongo sí ipò ààrẹ ní ìpínlẹ̀ náà tó fẹ́ ṣe ìgbélárugẹ rẹ̀ lórí àwọn àtiṣètò ìpolongo àti lílé àwọn oríṣiríṣi àlẹ̀mọ́ káàkiri ìpínlẹ̀ náà èyí ló pin ìròyìn lẹwa fún ti alẹ tò ní àkójọpọ àti àtúntò ìròyìn ló wa látọwọ kúnlé olówó ẹ mọ gbàgbé wípé ẹ lè darapọ mọ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹlú àti wells radio 893 nígbà tẹlẹ fẹràn tẹ ó sì tẹlé wa lójú òpó ayélujára facebook wa pẹlú àti wells radio 893 fm fanpage bákan náà lè gbọ àsọwọ iwájú sí lójú ìpọnà ti àgbáyé ti www.wellsradio893.com ẹ lè pe tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó whatsapp yàrá ìkóràn ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni adédàmọ́lá olóyèdè lómọ̀rọ̀ iná wá sí ti gbọ̀ yín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ wells radio 89.3 fm ọlọ́run yóò bùkún fún yín orun ayọ̀ láòsùn

ẹ̀wọ́ ìwọ̀ àyọ̀sọ́lọ́wà ẹ̀yìn ilẹ̀ gbogbo. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì. Kẹ ẹ máa dúpẹ́ fún. Ẹ mọ̀ ṣé ni ọba àwọn ọba. Ẹ mọ̀ kí pókú iṣẹ́ o. Ṣé rí àwọn ewé tí ń bẹ nínú igbó wọn ń kí Ọlọ́run. Ẹ wo àwọn ẹyẹ tí ń fò lójú ọ̀run, àwọn náà ń dúpẹ́. Omi òkun àti ọ̀sà gbogbo wọn ni wọ́n ń kí Ọlọ́run kú iṣẹ́ o. Àwọn ẹja tí ń bẹ nínú omi, àwọn náà ń kí bàbá. Oòrùn ti ń ràn, afẹ́fẹ́ tó ń fẹ́, òjò tó ń rọ̀. Gbogbo wọn pátápátá darapọ̀ láti máa fi títóbi Ọlọ́run wọn. Kí a ní ọ̀ àṣe mí, kí ni ó ṣe ẹ̀yìn náà? Àwa ẹ̀dá alààyè. Àwa ènìyàn rẹ̀. Táàwa ni mọ̀ kí. Táà ni mọ̀ kí kú iṣẹ́. Ṣèbáwa náà lènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ dákun ẹ tẹ̀lé mi ká lọ. Ẹja lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́. Àníṣẹ́ ẹ̀wọ́ àtẹ̀lé mi ká lọ. Ẹ tẹ̀lé mi ká lọ sí àgbàlá rẹ̀ tẹ̀yìn àti ìyẹn. Kájọ máa dúpẹ́ fún. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ọba tó ti ń bẹ káyó tó máa bẹ, ó bẹ nígbà táyé ń bẹ, báyọ̀ bá ṣètùn sí mọ́, òun náà ni ó máa jọba. Àdìmúlà ọba òkè. Pátápátá ọlá pèrègeje ògo, òjì kan lùkan pa òpà kan, jí kan lùkan ìpátákò ẹkùn ti ń ta ni yeyeye. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Tóbi tóbi ọ̀run ò gbà ọ́. Ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́. Ó gágágágá ọ̀run ò gbà ọ́. Ẹ̀bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yóò gbà ọ́. Ó wá fọ̀run ṣelé, ó fi ayé ṣe àpótí ìtìṣẹ́. Gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. You are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rọ ń bà mí Olódùmarè. Ẹ̀wọ́ lẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù ba ẹ̀rù lẹ́rù. Ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ẹlẹ́rù ẹ̀ ń bà mí sẹ́. Ẹ̀hún tó fi ń ṣàgbára gan kò yé èèyàn. Mo dáyé. Mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́. Mo dáyé. Mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ kò yé mi. Ṣèbí egungun ló fi rọmọ sínú aláboyún. Aláboyún jẹ gbígbóná, ìtún jẹ tútù, bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o. Ẹ̀rọ ẹ̀ ń bà mí Olódùmarè. Ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn. Àtijọ́ mo ti ń tẹlẹ̀, ilé ò jì mọ́ mi lẹ́sẹ̀ rí. Bẹ́ẹ̀ sì rí ayé ìyórí omi ló gbélé o. Àtijọ́ mo ti ń wo sánmọ̀ kò já lù mí lórí rí. Sánmọ̀ ló sì tẹlọ rẹ̀rẹ̀ bí ẹni taṣọ yìí. Mo wá wò ó fẹ́ kò sópo kan tó fi gbèrò. Ẹ̀rọ ẹ̀ ń bà mí Olódùmarè. Ìwọ náà ni ò ń sọ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ kò sí síkíọ́rítì kan ti ń sọ̀wọ́ Olódùmarè. Ẹ̀rọ ẹ̀ ń bà mí o. Ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Olójú iná, alápá iná, ọlọ́rọ̀ iná. Ó fi gbogbo ara ṣe kìkìdá iná, ìwọ gan ni iná àjò nìrun. Ló fi jẹ́ pé bó bá wù mí, mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá sì tún wù mí, mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná o. Àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin, ìwọ náà níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣe run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Akin nínú ilé, akin lójú ogun. Arújẹ́dẹ́ ọlá ọba mi, arújẹ́dẹ́ ọlá.
alaafin ajobo asu tetete bi ojo orogo jigo ekun oko oke lolo ida ne tin gbe gbogbo oro koro mi abiyesi re olohun olohun oba mi ibare ero enba mi se be ni olodumare ti di majemu laarin emi atolohun ni anise gbogbo gbamba ti lori ofe lati gbo mi sori afefe olohun ni won o kokko seba fun won a ki won o ki won o se loba awon oba won o ki logun logun won o ki logban logban lori iba meji ko o na ni apata to gbe emi mi ro o na tun ni opo to gbe emi mi ro on lo le mi mi o se kin ma ton yin se rin gba mo nda gbere laya ajejo abe ti gbagbe ni o oro temi so abamuda mo ni bo ba do ni ka jo pade olohun oba mi oke lo ba ndu lohun te se kin ma ton yin o laarin ijejo so ni ti mo nsoro opo ojo lo ti ro ti ile ti fi mu opo ije lo ti ja olohun oba mi oke ni o je ki ya yo gbe wa lo awon kan ti ku awa kan la ku lara awa ta ku awon kan be won toro ku fun won ni ani lara awa ta ku se awon kan fun ra lara ti won la won toro ku fun ra won eyin bi mi le re pe kilode to iri be ko ye mi na se bi mo ma so fun yin abe ti gbagbe ni mo ranti oro enu olohun se bo olohun lo lohun o saanu fa won to won o saanu fun aje pe mi ti mo nsoro ni ikoni west radio 89.3 fm ati gbogbo ẹyin tẹ lórí ọfẹ láti mọ gbọ mi káàkiri orígun mẹrẹẹrin àgbáyé àánú la rí gbà ọ ẹyin kọ yìí ewúrẹ ilé ń wà lápàtà mi bíi kókó ni àgùntàn dẹ ń wà lápàtà mi bíi kó rọrùn ìwòtán mẹẹdáyé ń wo àwòdì òkè mi ni bíi kó dá lápá orí ẹyẹ ní kẹyẹ yọ ọ̀tá ní dọ́mẹyẹ lókun àwọn wọn ń dá lóró àwọn wọn ò ní kó lè ó wájà àwọn wọn ò tún ní kó lóko wa mú àmọ́ orí ẹyẹ ni ò pẹ́yẹ o wá bá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀ ó gbà pónpó lọ́wọ́ onípónpó fi fọ́ọ̀mù onípónpó lórí pòpòpó tó onípónpó ò gbọdọ̀ sọ̀rọ̀ tí ò gbọdọ̀ gbìyànjú kábíyèsí rẹ̀ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ gbé orí yín sókè ẹ̀yẹn náà ni àgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ẹ ọba ògo fẹ́ wọlé ni o wọ́n ń béèrè pé ta ni ọba ògo yìí ó ní olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ni ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ.

0: Ọ̀tọ̀ ẹ̀kálẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Ẹ̀kálẹ́ o ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé lálẹ́ tòní.
1: Bàbá ni tàbá ló fi fún ọ.
0: A kú ìsinmi ọjọ́ òní, òní ọgbọ̀njọ́ nínú oṣù kẹjọ ọdún 2026 lẹ́yìn ikú Jésù Olúwa wa. Òní ni ọjọ́ ìsinmi èyí tó tún kàn nínú oṣù yìí. Àtúnlàájá Ọlọ́run ọba mi ìbàrẹ́ àbí gbàwo náà ni a wọnú ọdún yìí ná. Tọ́ ó yẹ jẹ́ kí n wá mọ ṣe ládùúà. Òní ọjọ́ ìsinmi ni ẹ̀bí Jésù Olùgbàlà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ebí àtẹ̀yìn ọ̀pọ̀ rẹ̀ ọ̀la ṣe lókè pẹ̀. Ọlọ́run ọ̀run yóò fi ìsinmi fún ọkàn gbogbo wa. À ń wọnú oṣù bàbàbà lọ báyìí, lórúkọ Jésù Kristi, eré ni ó máa ba èmi, yóò máa ba ẹ̀yin náà o. Àwọn èèyàn ti mọ oṣù ọ̀hún sí nǹkan kan, ẹni tí wọ́n sì máa ń pè é njẹ́ ò dáa ni. Ntí èèyàn bá yàn náà ni ó rí. Lèmi fi ń sọ wípé ànínú oṣù bàbàbà ire lèmi yàn. Ẹ̀yí tẹ́ ń gbọ́ mi kílẹ̀ yàn. Bẹ́ẹ̀ ti ẹ̀ lè sọ n ó bá yín sọ èrè lẹ́yìn o. Bí ò ní bà yín láṣẹ Olódùmarè. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀rí lókù tí ó gbámú. Àpọ́sù yín ní sọ̀rọ̀. Tọ́ Olúgbẹ̀mí gan mọ́tọ̀ṣọ́ yín dé òyọ̀ rédíò Apostle is here again. Àrọ̀gbólóhùn bí ẹni rọgóòlù yín náà rí ọmọ ìyá àdúà ń kànlẹ̀kùn yín kòkòkò. Orin ẹ̀mí lè tò àtún ti gbédé. Ó yẹ jókòó ẹ fa tábìlì síwájú. Mo fẹ́ gbé oúnjẹ síwájú yín ni. Oúnjẹ mi ni. Ẹ kú ti mọ̀ pé ajọ́ mọ́ ń jẹ ni. Ẹ jẹ́ ń gbá ago tì í. Ẹ ń yo kọ́ọ̀bù ni o. Ibi tẹ́ ti máa momi ẹ̀mí. Bẹ́ẹ̀ bá ti ń jo oúnjẹ ẹ̀mí, ẹ nílò omi ẹ̀mí. Ẹ ti mọ̀ wípé orin ẹ̀mí yìí ìrìn àjò ẹ̀mí ni. Ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ wá mú ètò ọ̀hún wá ṣe ìtìgbọ̀n yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí, àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Stephen Ige oni ọlọ́wọ́ Bọ́tìn ni fún ṣàtàwà yóò àti gbogbo àwọn tájọ mọ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí oni èmi Olúgbẹ̀mígà Ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò Apostle is here again. Orin ẹ̀mí lè tò ètò lórí ẹ̀mí. Mo ń bọ̀ náà ó jà ẹ̀ ẹ̀ ń lẹ́ ń bẹ̀ ẹ̀ kú kalẹ̀.

0: tọ o ye je ki n tumo ki yin ku kale le kan si oja e ori emi ti bere gege ba se kowe e
1: emi orun wa
0: la bala bi gangan la ti mo nse agbe lewon atupale awon ori emi ibi gangan la ti mo nke se agbara eyi ti ori emi nse se bi mo ti mo so fun yin abe ti gbagbe ni o da naa be ba ti gbagbe e dakun je ran yin leti baba n soro nipa orin emi a n soro nipa iye olohun ohun ta ba ti pe ni emi iye ni ohun ta ba si ti pe ni iye ohun ti o le ku ni nigba tawon kan so pe ko sorin emi mo awon kan lo ti ku mo ni orin emi o se aku bí ẹ̀ bá lórin ẹ̀mí ń kú bí ẹ̀ ń tí ń sọ pé agbára ọlọ́run kú nù ságbára ọlọ́run lè dòkú ni àkámọ́ rí o jẹ́ rí orin ẹ̀mí gangan àdìtú agbára ọlọ́run ni níbi tọ́lọ́run ti ń ṣiṣẹ́ ìyanu tó fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí àwọn iṣẹ́ ìyanu a mọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ gan níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí ìdè a mọ́ já níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí àwọn aláìsàn wọn a máa gbé àkété wọn níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí ẹ̀yìn kọ́ yìí àwọn afọ́jú wọn a máa ríran ṣé kí n wá tún ṣàlàyé fún yín dáadáa níbi tó rin ẹ̀mí yìí ni agbára dé bẹ́ẹ̀ bá rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí bí wọ́n bá gbé òkú débẹ̀ òkú sì jíǹde ẹni ṣe lóòótọ́ ni ohun tẹ̀mí mọ̀ ni mò ń sọ fún yín àní orin ẹ̀mí bí wọ́n bá ti ń kọ́ ẹ̀mí ọlọ́run a máa ṣiṣẹ́ ìyanu agbára àti òkìkí jésù a sì máa tàn káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni torí pé nínú orin ẹ̀mí ọlọ́run gangan ni máa ń gún wá síbẹ̀ ìfarahàn ọlọ́run yóò ṣì wá láti ṣe iṣẹ́ ìyanu ṣé ẹ mọ̀ wípé ìyè la pé ló fi jẹ́ wípé gbogbo ohun tó bá ti dòkú nípa tara àti nípa tẹ̀mí níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí ìyá sì máa wọ ọbẹ̀ ẹ̀ẹ́jẹ́ kẹ́nìkan kó mọ̀ ń ṣiṣẹ́ kì í ṣe ohun kó mọ̀ wá lọ dáadáa mọ́ ẹjẹ́ ó apply method orin ẹ̀mí mo ń sọ ọ́ ẹ rí i pé ní kíákíá níṣẹ́ ọ̀hún yóò gba ìyẹ́ mo ń sọ ìjìnlẹ̀ fún yín lálẹ́ tòní ẹ kú ti mọ̀ pé bí mo ṣe máa ń sọ náà nu ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti ráwọn tí ń kọrin ẹ̀mí wọ́n súnmọ́ lọ́n dáadáa abájọ bẹ́ẹ̀ bá wá rẹ́ àwọn kọrin ẹ̀mí torí pé èṣù gan máa gbára tí ń bẹ nínú orin ẹ̀mí èṣù é fi ojúbọ̀rọ̀ wò wọ́n ni wọ́n ń bá wọn jà gan ni torí pé ó máa gbára tí ń bẹ ńbẹ jẹ́ rí i pé orin ẹ̀mí ò lè kú ẹ lè sọ pé àwọn tí ń kọ ò tó nǹkan bẹ́ẹ̀ bá ṣe lé òun ó gbà pẹ̀lú yín àmọ́ pé orin ẹ̀mí ò sí mọ́ ó ti kú kámọ́rì òun làwá fi wá mọ́ ń gbé àwọn orin ọ̀hún wá ṣe tìgbọ̀ tí kẹ́ ẹ lè mọ̀ wípé ó ṣe ń bẹ àwọn kan níláyé ìgbà kan wọ́n ti kọ́ sẹ́yìn àwọn olórin ẹ̀mí náà ṣe ń bẹ láyé òde òní ẹ sáà ti rọ́pọ̀lọpọ̀ ta ti gbé wá sórí ètò yìí bẹ́ẹ̀ mo sì tún ní àlejò lálẹ́ ètò ní o ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan àlejò mi wọ́n ti wà nínú kúlò yìí látùtì gbọ́ nípa ìrìn àjò tiwọn náà ìrìn àjò ẹ̀mí nínú iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí èyí tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́ ẹgbọ́ lálẹ́ ètò ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ibi wọ́n bá dé àti ibi tí wọ́n ń bá lọ àwọn iṣẹ́ agbára tọ́lọ́run ti tọwọ́ wọn ṣe láti pàṣẹ orin ẹ̀mí ẹ dákun bí n bá gbé èèyàn wá sórí ètò orin ẹ̀mí yìí tí mo pè é lólórin ẹ̀mí ẹ kú ti mọ̀ pé wọn ò kàn ní gbé èèyàn kan lásán wá bí n bá sọ fún yín pé olórin ẹ̀mí ni wọ́n ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi bí ẹ̀yin bá sì gbàgbọ́ ẹ ó rí iṣẹ́ ọlọ́run. Iṣẹ́ ọlọ́run tí mò ń sọ igan ni ògo ọlọ́run. Tọ́ wọn ó gbé àlejò mi wọlé. Ẹ kú ti mọ̀ bí mo ṣe máa ń gbé wọn wọlé. Orin tí wọ́n ti kọ òun náà ní fi gbé wọn wọlé. Bóyá o ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àlejò mi kí n gbé wọn wọlé nípasẹ̀ orin wọn gangan.

0: wọ́n mọ̀ wípé ẹ̀yin náà ó ti jó gan níbi tẹ́ ẹ wà wọ́n. Mo láìkí bàbá yìí ní gbogbo ìgbà tí n bá ti ń gbórin wọn. Ẹ rí wípé mo sọ nǹkan kan, mo má sì ń sọ lórí ètò yìí. Pé orin ẹ̀mí bàbá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Bí wọ́n bá ti ń kọrin, wọ́n sì máa fi ẹsẹ̀ Bíbélì múlẹ̀ nínú orin wọn. Bẹ́ẹ̀ bá wá gbọ́ ọ̀rọ̀ orin ọ̀hún, bó jẹ́ yìn ni. Ẹ sì ronú lọ́tún sósì síwájú sẹ́yìn sókè sísàlẹ̀, ẹ tó a gbé sáàrin. Ẹ wà mọ́ rí àwọn ìdí àtàwọn ìdí tó fi yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mọ̀ yọ̀ǹda ọ̀rọ̀ orin fún wọn ni. Bó bá wá jẹ́ orin àdúà, ẹ mọ̀ gbágan. Bí wọ́n bá tún wá kọrin orin ìṣíníyè, èèyàn ó sì tán ni. Àwọn orin ìmúnilọ́kànlé, bẹ́ ẹ bá gbọ́ lẹ́nu wọn. Kéèyàn ó gbé òkè síwájú. Kéèyàn bá ti ń gbórin ẹnu wọn, yóò sì máa di pẹ̀tẹ́lẹ̀. Kábíyèsí Olódùmarè. Ẹjọ́ aṣọ díẹ̀ ká dákẹ́.
1: Fẹ́ Olúwa, pé mo níyọ láti bá.
0: Ẹ máa wo arrangement orin o, ẹ máa wo ìlù, ẹ máa wo àwọn percussions and àwọn strings.
1: Láti máa fọ̀rọ̀ lọ ọpẹ́ lọpẹ́ rẹ̀
0: o. Wọ́n tún wá máa ṣe àwọn ad-libbing kan lábẹ́.
1: Tí wọ́n bá ti dẹrù.
0: Àwọn náà wọ́n ń kọ́, àwọn náà wọ́n ń pàtì, àwọn náà wọ́n tún ń

0: ẹ jẹ́ kí n gbé olórin ẹ̀mí tí mo ní lórí ètò tòní bí àlejò wọlé. Ẹ mọ́ ń lọ sórí ojú òpó ti ìbánidọ́rẹ̀ẹ́ àtẹ Facebook wa. Ẹ̀yin tẹ́ fẹ́ rí wọn, tẹ́ fẹ́ wò wọ́n. At West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Page. Hello, woman. Own talent, oye, Evangelist Solomon Adeleye ti gbogbo aye pe ni Son of Praise. Son of Praise. So, ye je ki n lo sojo alejo wa, Son of Praise. Ekalesa.
1: Ekale Olutu.
0: E ba n ki awon omo Nigeria ti gbogbo bi won tin gbo wa kakiri agbaye.
1: Loruko Oluwa. Ọlọ́run tó ní gbogbo orí ọ̀fẹ́ òní mò ń kí wá o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ rédíò yìí àti ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ prógrámù yìí mò ń gbàdúrà orí ọ̀fẹ́ ọlọ́run yóò máa pọ̀ sí lórí wa.
0: Àmì Jésù. Ìránṣẹ́ ọlọ́run ní yín sà.
1: Nípa orí ọ̀fẹ́ ọlọ́run.
0: Torí bí èèyàn bá ti gbọ́ bẹ́ẹ̀ ṣe. Kí àwọn èèyàn kò yé ṣe ìkíni sákálá àwọn ìkíni pẹ̀lú àdúrà àti àwọn ìrè ìbùkún láti ọ̀dọ̀ lọ́ni. Tọ́ àwọn èèyàn fẹ́ mọ kọyín láti ẹnu yín gangan ẹ bá ń da kọyín fún àwọn èèyàn.
1: Ẹ ṣe olótù nípa orí ọ̀fẹ́ àti nípa àánú Olúwa. Èmi ni olùṣọ́àgùtàn àti ajíyàn rere Adeleye Solomon Adékúnmi. Son of Praise.
0: Son of Praise.
1: Yes,
0: ibẹ̀yẹn e gangan mo n bọ. Son of Praise táwọn èèyàn ń pè ní kí ló bí gan.
1: Ẹ jẹ́ kí n sọ wípé nígbà tí iṣẹ́ ìrìnṣẹ́ orin tí màá rí gbà kì í ṣe ènìyàn ló pè mí ní Son of Praise. Olúwa jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti fi ayé wọn fún Jésù tí wọ́n gbà ní Olúwa àti Olùgbàlà nípa orí ọ̀fẹ́ ìjọ̀wọ́ ara ẹni fún Kristi a rí àánú ìsọdọmọgbà eléyìí tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Nígbà tí mo gba ìran fún iṣẹ́ ìrànṣẹ́ orin ẹni tó jẹ́ ìyìn gangan ó fi ra rẹ̀ fún mi ìyẹn Kristi fúnra rẹ̀ Kristi rè ọmọ Ọlọ́run ni nípasẹ̀ orí ọ̀fẹ́ ìjí ọmọ Ọlọ́run rẹ̀ a rí àánú gbà láti rí ìsọdọmọgbà. So nínú rẹ̀ yìí ni mo ti ṣe àkójọpọ̀ ohun tó fún mi ní ìran àti ìmísí láti jẹ ọmọ ìyìn ọmọkùnrin ìyìn. So tí mo bá sọ pé ọmọ ìyìn mo lè sọ pé bí ìgbà tá à ń sọ pé ọmọ Ọlọ́run náà ni. So ìyìn gan
0: ẹyọ
1: ẹni tó jẹ ìyìn gan ò ní Ọlọ́run.
0: Nínú Ọlọ́run lẹ́yìn ti rí ìsọdọmọgbà.
1: Bẹ́ẹ̀ni
0: lórúkọ ti jáde.
1: Bẹ́ẹ̀ni
0: mo ti fàyọ.

0: tọ ó yá ẹ jẹ́ kí n bí léèrè ìbéèrè yìí. Iṣẹ́ ìrànṣẹ́ orin ẹ̀mí yìí ó ti bẹ̀rẹ̀ ó tọ́dún mélòó báyìí?
1: Ilẹ̀ ti ta sí díẹ̀. Tí mo bá ní kí n wo nígbà tí mo ń ní ìrírí ìfarahàn orí ọ̀fẹ́ yìí, tí mi ò bá ní bùkù kí n sọ pé bí 1995 sí 1996 láti ń bọ̀.
0: Ọlọ́run ti gbéṣẹ́ ilé yín lọ́wọ́
1: pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run.
0: Kábíyèsí Olódùmarè, bàbá wa ni àmọ̀ kàlé ní èjì, ó ti tọ́dún mélòó báhùn?
1: Tábà máa yọ kakulétọ̀ tí
0: ó mọ̀ ti kọjá bí 20 ọdún báhùn.
1: Jù bẹ́ẹ̀ lọ gẹ̀ẹ́sà.
0: Kábíyèsí Olódùmarè, tọ́lọ́run ti pè yín sí ẹnu iṣẹ́ ìránṣẹ́ yìí. A pé àwọn kan bíi apostoli, a pé àwọn kan bíi wòlí, a wá pè ẹ̀yin gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti ajínrere. A tún wá fi iṣẹ́ orin ẹ̀mí, a tún wá fi tì fún yín. Bó o lẹ ṣe mọ̀ wípé Ọlọ́run gan ìpè tó pè yín orin ẹ̀mí ló gbélé yín lọ́wọ́? Ṣé mọ̀ pé àwọn míì bọ́lọ́run bá pè wọ́n, ó ní ìtọ́lọ́run pa wọ́n fún ni pé káwọn kan mọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì ọni ẹtọ́lọ́run pa àwọn fún káwọn mọ lọ láti ìletò dé ìletò, káwọn mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ni káwọn ò fi mọ jèrè ọkàn. Bó o lẹ̀yìn ṣe mọ̀ wípé ohun tọ́lọ́run ń pè yín sí orin ẹ̀mí gangan ni láti fi mọ jèrè ọkàn?
1: Gbogbo ẹni tí Ọlọ́run pè ni wọn ó ní òye ohun tí Ọlọ́run pè wọn sí nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run. Ohun kan tí mo mọ̀ nípa Ọlọ́run ni pé Ọlọ́run ò lè pe ènìyàn kí ó mọ fi àwọn nǹkan tí ó ń fẹ́ kí ènìyàn ó ṣe àtọ̀nà tó fẹ́ gbà ṣe kó fi hàn fún yàn. Ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ní àkókò tí a ń fẹ́ láti bá Ọlọ́run ṣiṣẹ́ papọ̀, a gbọ́dọ̀ kọ́kọ́ ní òye nípa ìbò lọ fẹ́ pè mí sí. So kí n lè dáhùn ìbéèrè tí ẹbí mi, ohun tó hàn gbangba gbangba sí mi ní ìbáṣepọ̀ mi àkọ́kọ́ pẹ̀lú Ọlọ́run nígbà tí mo rí orí ọ̀fẹ́ gbà, òun ni wípé a dá ẹ̀bùn orí ọ̀fẹ́ yìí lù mí. Nínú eléyìí tó lè hàn gbangba gbangba sí mi wípé ó jí abala ibi tí Ọlọ́run ti fẹ́ láti lù mí, tí àwọn ẹ̀bùn mi bá ń farahàn lábẹ́ iṣẹ́ ìrìnṣẹ́ orin ni.
0: Ẹ lọ síbi ìbéèrè tó tún wá sọ́kàn mi láti bìyínlẹ̀ rẹ̀, àmọ́ ẹ fi ẹ̀mí bá mi rìnrìn àjò láti tètè débẹ̀. Nítorí ìbéèrè tí mo fẹ́ mọ bìyínlẹ̀ rẹ̀ ni wípé orin tẹ́ ń kọ yìí, bí n bá gbọ́ ngbà míì, àwọn ọ̀rọ̀ inú orin ìmọ̀ ní agbára àti àgbékalẹ̀ ìṣẹ̀dá orin ọ̀hún. Yàtọ̀ sí wípé a da ẹ̀bùn lò yín, ṣé ẹ kọ́ ń bì kan ni?
1: Mi ò kọ o.
0: Ẹ kọ?
1: Rárá o.
0: Àwọn
1: nǹkan tí mò ń sọ nìyẹn wípé nínú orí ọ̀fẹ́
0: ẹ̀yọ̀
1: àti ní àwọn ọ̀nà tí Ọlọ́run máa ń gbà ń fẹ́ láti mú ara rẹ̀ gbilẹ̀ ní ayé, ó máa ń yọ̀ǹda orí ọ̀fẹ́ nígbà míì fún òpè láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Kì í ṣe nípa ti ẹni tó múra, kì í ṣe nípa ti alágbára, kì í ṣe nípa ti ọlọ́gbọ́n, ṣùgbọ́n fún Ọlọ́run tó wù láti fi ẹ̀bùn rẹ̀. Mo sọ nínú rẹ́kọ́ọ̀dù mi àkọ́kọ́ nínú kan lára àwọn orin tí mo kọ́ ń bẹ̀ pé Ọlọ́run tó fi ra rẹ̀ ṣẹ̀bùn fún gbogbo ènìyàn láàyè o, bàbá rere mo mọ rírì rẹ.
0: Tọ́ mo ti fàyọ̀ bá inú Ọlọ́run gangan ni ẹ̀bùn yẹn ti wá.
1: Yes.
0: Ẹja àtúngbọ̀ dáadáa.

0: Be bang koni e emba mo uni dada to lo si e kone e rua wa ba ya lori ofe lati lo si lewe lati ko nipa orin lo fi je pe ngba ta ba ngorin mi a le analyze e dada be bang koni eyin na le mo harmonize e yon ni pe e mo bake e to se at leaping e to hardly poe bi en to lo ke korin ki lori sun agbara yin gan
1: ah semo un ti olorun ba yonda o ma un release ni ona to je pe yo gba fi royan lorun idin niyan to fi je pe eni ti olorun seto awon ori ofe yi fun a o ni ohun kankan lati sogo le lori bi pe ogbon wa abi agbara wa ninu re ninu imo re
0: eyo
1: ninu oye re
0: oni
1: opolopo nkan yin tin suyo idin niyan to fi je pe ohun na lo tin gba ogo ohun na ni yo tun mo gba siwaju ati siwaju si
0: apese lojo mare to oya e ba nse apejuwe ati alaye iyato ti n be laarin orin emi ati awon orin ti ki sorin emi
1: ah e se olotu ibi ti a n lo yi mo mo wipe gbogbo awon eniyan olorun to n gbo wa nle won mo pe ti a ba daba la iru ibeere ki se ohun ti a le yanju tan ki se ohun ti a le yanana tan emi okan so die ni won ba ori ofe ti mo ri e je kin koko so wi pe e je ko ye gbogbo eniyan ti a ba n soro nipa orin emi orin emi je ikan lara awon ohun ti a n pe ni ebun emi in fact lara orin emi ti a ti ri ifarahan ẹbùn ẹmí nínú rẹ láti rí iṣẹ àmì iṣẹ ìyanu àti onírúurú àwọn nǹkan tó ń farahàn nípa àwọn nǹkan tá à ń pè ní ẹbùn ẹmí àmì àkọkọ àti òye tá a gbọdọ ní nípa tí orin ẹmí nítòótọ ó ṣe òun ni pé a gbọdọ lè máa rí àwọn iṣẹ àmì àti iṣẹ ìyanu kì í ṣe bẹẹ nìkan paul apostoli sọ nínú ìwé kọrintì wípé a fún oníkálukú ní ẹ̀bùn yìí láti fi jèrè àwọn tí wọ́n ní iṣẹ́ ìrìnṣẹ́ orin ẹ̀mí nítòótọ́ ní tí yóò jẹ́ ìpòǹgbé nínú ọkàn wọn ni pé láì mọ́ lórí ọ̀fẹ́ ẹ̀bùn orin àbí orin ẹ̀mí tí wọ́n ní láti fi jèrè wọn ò lè wà òkè kò tí ì sí ru millions tẹ́ lè gbé fún wọn because orin ẹ̀mí ó jẹ́ ẹ̀bùn ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí a fún oníkálukú láti fi jèrè fún kristi láti fi já àwọn ènìyàn gbà láti inú ìjọba òkùnkùn wá sí inú ìjọba kristi láti fi sọ̀rọ̀ ìgbàlà láti fi ìgbàlà àti ìfẹ́ kristi láti fi ẹsẹ̀ hàn fún àwọn ènìyàn àti láti wà inú ìjọba kristi.
0: Mo fàyọ̀ orin ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí ni láti fi jèrè fún Ọlọ́run. Tọ́ ẹ jẹ́ kí n wá bìyín léèrè ìbéèrè yìí. Àwọn èèyàn máa ń sọ pé kò sí olórin ẹ̀mí mọ́. Ẹ jẹ́ n kọ́kọ́ tì sí yín ṣé bẹ́ẹ̀ ni?
1: Wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀ tipẹ́. Ìrírí oníkálukú ní ti bí ọ̀rọ̀ orin ẹ̀mí ṣe dà òun fún àwọn ènìyàn nírú àwọn ìrònú bẹ́ẹ̀. Ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo lè fi gbogbo ẹnu sọ orin ẹ̀mí wà.
0: Orin ẹ̀mí wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò lè kú.
1: Ìdí ẹ̀ tí orin ẹ̀mí ò fi lè kú ni pé àfi tí a bá ní ìrírí ìfarahàn ẹ̀mí mímọ́ mọ́. Títí tí Kristi yóò dẹ̀ fi padà dé àkókò iṣẹ́ ìrìnṣẹ́ ẹ̀mí mímọ́ la wà. Ó sì ń ṣiṣẹ́ nínú ayé àwọn tó fààyè gbà tí wọ́n dẹ̀dọ̀ lórí ẹ̀.
0: Tọ́ mo fẹ́ change mo fẹ́ pa ìlú dà orin ìyìnlẹ̀ ń kọ̀ yìí e man ko ni adua na bi ba si gba won ni adua yin iyo si wo nu emi lo patapata e je ki n lo ni adua yin kan ni bi ka won yin o tun gbe le ona

0: ṣe ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń bẹnu rin yìí.
1: Ẹkún ni mo sun.
0: Mo láwọn orin kan tí mo lè recommend fún yín. Ẹ bá fẹ́ mọ gbórin àgbọ́sùn àgbọ́jí. Téèyàn fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ dákun ẹ mọ gbọ́ orin Son of Praise. Àwọn orin tí ẹ̀mí Ọlọ́run gan ń bẹ ńbẹ̀. Àwọn orin kan bẹ bẹ́ ẹ bá ti ń gbọ́ lásán. Iṣẹ́ ìyanu ó sì mọ ṣẹlẹ̀ nínú ayé èèyàn. Ẹ̀yin náà máa gbọ́ àwọn ọ̀rọ̀ nu orin wọn. Tọ́ evangelist. Mo fẹ́ bí yín léèrè ìbéèrè yìí. Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí yìí, àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ pé bí èèyàn bá wò, èyàn ó sọ pé Ọlọ́run dákun mọ́mọ̀ jẹ́ ríro ọjọ́ báyìí mọ́. Ẹ rẹ́rìn-ín torí pé kò sí bó ṣe wúlò rẹ̀ kò rí náà kò lè mọ́ dán gbogbo ìgbà. Lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí yìí, ojú òwò lẹ lè rántí tẹ lè sọ wípé Ọlọ́run nítorí ẹlòmíì tó bá rí Son of Praise báyìí tó ju yín dán sí gbogbo ẹ mọ ní Ọlọ́run dákun jémi náà ó dàbí Son of Praise o láìmọ̀ páwọn àsìkò kan ti ìgbàwó lẹ lè sọ fún wa pé bẹ́ẹ̀ bá tún rántí ẹ ẹmọ sọ fọ́ Ọlọ́run Ọlọ́run mọ̀ jẹ́ kíru ọjọ́ bẹ́ẹ̀ wáyé mọ́ o. Ẹ rẹ́rìn dáadáa.
2: Ibi tí mo dé lónìí o àánú ni o. Mo rí orí ọ̀fẹ́ ńlá.
0: Àpèsè.
2: Gbà lọ́wọ́ Olúwa. Àwọn tá a jọ bẹ̀rẹ̀. Wọ́n ti kú wọ́n ti lọ. Èmi ta dá sí. Kì í ṣe nípa ọgbọ́n.
0: Àpèsè Ọlọ́run.
2: Mo rí orí ọ̀fẹ́ ńlá. Mo rí orí ọ̀fẹ́ ńlá o.
0: Àpèsè Ọlọ́run.
2: Mo rí orí ọ̀fẹ́ ńlá. Gbà lọ́wọ́ Olúwa. Kí mọ́ gbà wá lákòókò olótùú. Irú ènìyàn bí èmi, arákùnrin Olúwa kan lọ sọ gbólóhùn nínú Bíbélì, kò gbọdọ̀ má ní ìdojúkọ. Àmì ò ní lè sọ àwọn ìgbà.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìgbà.
2: Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. In fact, pé a ní orí ọ̀fẹ́, pé èmi ní orí ọ̀fẹ́. Láti tún wà di òní yìí.
0: Ẹyọ.
2: Àti nínú iṣẹ́ ìrìnsẹ̀ yìí. Mo kí Olúwa.
0: Àbíṣe Ọlọ́dún.
2: Nítorí gbogbo ọ̀nà ni à ń gbà ní ìrírí. Ìdojúkọ. Sàtánì. Ìdojúkọ ti àìní. Ṣẹ́dẹ̀mọ̀ nínú àwọn nǹkan tó máa ń jẹ́ wàhálà nínú gbáya àwọn tó gba iṣẹ́ ìrìnsẹ̀ orin. Tọ́pọ̀lọpọ̀ fi máa ń di nǹkan míì ó ní àìní wà. Láti lè kárí àwọn ìran tí wọ́n ní àti láti lè mú àwọn ìran tí wọ́n níṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí tó yẹ pé.
0: Bàbá ni a mọ̀ ká ojú ti rí.
2: In fact, so mi ò ní lè.
0: Kábíyèsí Olódùmarè. Tọ́ ẹ jẹ́ ká wá lọ síbi ọjọ́ kan náà ń bẹ̀ tó jẹ́ pé lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ orin yìí. Bẹ́ẹ̀ bá sì tún bojú ẹ̀yìn ẹ mọ̀ sọ pé Ọlọ́run ẹ mọ̀ ṣé o irú àwọn ọjọ́ báyìí ni ẹja máa rí o ṣe lè sọ fún wa.
2: Ẹ jẹ́ kí n sọ wípé ní gbogbo ọjọ́ tí mo bá ti ń rí ara mi nínú iṣẹ́ yìí bóyá mo wà ní program kan ta invite mi sí. Tí mo wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó farahàn lẹ́yìn ministration mi ọ̀pọ̀lọpọ̀ máa pè in fact mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ́ṣẹ́ ránṣẹ́ tọ́lúwá fi ààyè gbà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu gan. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí inú mi máa ń dùn ó dẹ̀ máa ń jí ayọ̀ fún mi wípé nínú àìlágbára mi nínú àìlọ́gbọ́n mi nínú àìmọ̀kan mi Ọlọ́run sì tún lè fi ààyè gba irú èmi láti lò mí fún àwọn nǹkan yìí. So ayọ nla ati ogun nla. In fact ma ni awon akoko yen ki ti e je kin le fe ranti pe mo ni awon iriri kan abi mo ni awon idojuko kan. So mo le so yo pe fun Olorun lati yonda ori ofe yi ati lati le fi aye gba mi lati mo bara mi ninu re. Gbogbo ojo ti mo ba ni iriri yen ojo ayọ ni fun mi.
0: Ko peso lodumare. To eh mo mo wi pe ni opolopo gba e ti lo korin lawon ile ijosin boya bi soji igba mi n ba ri yin lawon soji awon soji alagbara ni bo ba si je pe awon bi ajodun ati bebe lo nile ijosin koda mo ri yin bi kan ri won si seminar eyin na won to pepe wa korin be se pe se n korin ni awon ile ijosin gbogbo awon ti won je bi omo Olorun ti won se bi ariya na e ma lo korin be
2: bene bene a man lo korin be oku agba igbeyawo oniruru iso omo loruko oniruru awon ayeye to je ti omo Olorun
0: awon korin be
2: lati lo yin Olorun pelu
0: to ko ma se pe ti gbe ti ni o ori ati jo nbo ojo ti pe mo si mo wi pe
2: ara won kan mi wo te yo pe o ma nje ki mo fe ma skip fun arin yen oniruru awon ire la mo ba pade lawon party yen lo bi o ma so pe fun wa ni awon orin to ba de ti fun won
0: eyo
2: ko so wo niyan
0: kabisi olodum
2: a de ko rin ise lo ni a ma ni lati so gbogbo awon kan yen ma in fact mo ti decide lojo kan pe mi o ro pe mi a gba party play party kankan mo
0: because orisirisi
2: awon kan ti won ma request fun o ki wa lona bayi fun wa lorin tele yi awon orin fuji okay o in ti mo mo lele so
0: tori pe mo mo pe e mo lo korin ariya mo si ranti lojo wedding mi eyin na e wa lulu fun mi nbe ta si jojo emi
2: tori pe eje ome mi
0: kabisi olodumare to tori pa awon kan na tin gbo yin baye awon ranse Olorun kan awon omo Olorun won fe se party awon ti won fe se bi awon isoji alagbara won si nilo lati fe pe yin e fi number yin e fi sita awon kin to ni ke fi number yin sita awon kan na sese nbo keke bi olorin emi awon na ti won ririn ajo e opolopo ti ero pe bread and butter na ni pe tawon ba sa ti bere bayi na ni o mo dan e dakun e ba fun won ni imoran
2: e se olotu oye ohun akoko ti mo fe ko ye gbogbo awon omo Olorun
0: eyo
2: ti won nbo ti won ti wa nbe ninu se rin se orin pe bi mo ti so lekan ebun emi ohun ni se rin se orin emi mo le fi gbogbo enu so ni won abori ofe ti mo ni pe eyan le sonu kuro ninu re ti ko ba ni eso emi iyen ni iriri nti opolopo awon eniyan ri loni a ri opolopo awon olorin emi to je pe won bere daada nipo orin emi sugbon ibi ti won wa loni yi
0: o bi se
2: idi e ni wipe ebun emi nikan o to lai si eso emi mo fe
0: ebun emi nikan o to
2: lai si eso emi
0: e so idile oro
2: se mo opolopo awon eniyan to je olorin emi won ti gbagbe wipe ohun ti a pe ni ebun awon kan ni won ni lati le dagba ti lati le pe ninu re
0: ayo
2: a n reti ki gbogbo omo Olorun pata ki won ni tan pe ni eso emi because to ba je nipa ti ebun emi nikan ni
0: ayo
2: oniruru opolopo nkan la o faye gba se de mo opolopo ti won bara won nibi ti won bara won loni yi won o mo tori ki yi farahan oniruru opolopo awon nkan ni won mo fe lati invite lati le ko na ma won won gbagbe orisun to fun won ni inspiration lati ni awon kan yen won mo lo agbara won won mo lo ogbon won ni gbogbo opin irin ajo yen won o ni lo awon nkan yen mo lati fi jere fun Oluwa.
0: Kabisi Olodumare.
2: So mo nro gbogbo awon ti won nbo ki won kesi, and then nigba ti won ba le ni Olorun gege bi igbekele won ti won o gbagbe orisun won mi o le so fun pe ko le si idojuko, idojuko yo wa sugbon nipa igbagbo ati igbekele gbogbo enu mo fi le so Olorun o ki nja yan kule ki yi de jowo eniyan si o ma nduro ti wa to si duro ti wa
0: eshon evangelist mi mo ti fa ile un yo mo fe ke pe number yin sita tori pe be se nsoro yi mo ranti pe yato sawon ti won fe pe yin si inu ijo fun ise iranse atawon omo Olorun ti won fe sayeye awon kan nu o mo gbo yin bayi gege bi olorin emi ti won ni lo itoni agba en tu ti rin ajo ti won ti ni iriri lopolopo e mo ti e so pe egbe olorin emi kan nbe ni ijoba Ido boya ti e rawon to fe darapo na boya laarin iseju kan e ba nso
2: we ani egbe olorin emi ti onigbagbo ti awon iranse Olorun ti won yan ise orin emi layo a npe ni Mokgan Simon Mokgan a wa ni abala ti Edo nbi mo ni opolopo awon eniyan Olorun ni obirin ati ni okunrin ti ajo n ko rajopo lati le tun mo okan Olorun si ati ona to tun fe gba ka se awon ise to gbele wa lowo so anfani ni yo je fun gbogbo awon Olorin emi ti won lu akoko le lati gbo mi ti e wa ni abala ti Edo apata omi ologun eru to san san kaakiri gbogbo Edo local government ti e mo ba ti pe ero ibanisoro mi e le kan si wa ka so fun yin bi ati ma pade
0: to ya e pe ero ibanisoro yin
2: 080 60 61 24 24 72 72 20 20
0: eba n pele kan si
2: 080 080 61 61 24 24 72 20 20
0: to eyin na le pe evangelist eyin ranse Olorun e nilo olorin emi ninu awon eto eyi te fe se ninu ijo yin yen e nilo olorin emi temi Olorun benu won o e pe won yin fe se ayeye e si fe ri fara won Olorun ninu ayeye te n se awon ayeye kan be pe yan ba se to ibukun o si tun tele e nilo olorin emi nbe ni olorin to Olorun gbenu re to e pe evangelist tabi eyin te je bi olorin ti sese n bo leyin eyin na lawun e nilo itoni ke mo ba sina ke mo ba sonu ke mo ba subu ke mo ba rewesi I see itoni lopolopo fi bere daada ti won si le yori e ti bi o da e pe evangelist e ba n pe number yin le kan si
2: 080 080 61 61 24 24 72 72 20 20
0: to oya e ba ndagbere fun awon eyan wa
2: mo n ki gbogbo wa lekan si ni oruko Oluwa mo gbadua mo gbagbo pe alafia lewa nigba ta o tun ma gburu ara wa a o ma ba wa ni alafia lowo Christi a o ni jabo loruko Oluwa
0: amen Jesus
2: thank you sir